yìí ogbó ni fún ọlọ́run lókè ọ̀run mo kí ọlọ́run tó dá ọ̀run wáyé mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé òní ni ọjọ́ ajé bó o ti ń wọnú ọ̀sẹ̀ tuntun yìí mo fẹ́ gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí ọlọ́run ti pa láṣẹ fún mi láti súre fún ọ bó o ti ń wọnú ọ̀sẹ̀ tuntun yìí lọ bákan náà mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátápátá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé níbi gbogbo tẹ́ ẹ ti wá síbi ìpàdé ìsìn ìfòròyàn fún ìdásí méjì ọdún 2026 ibẹ̀ yẹn kún kò gba èèyàn ìfáàt àwọn èèyàn tẹ́ ẹ tún rí ibi jókòó òkè kún ìsàlẹ̀ kún mo sọ àsọtẹ́lẹ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà kó o tó wọlẹ̀ wàá milẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ kó o tó wọlẹ̀ láyé wàá milẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ mo gbàdúrà fún ọ kó o tó jáde kúrò láyé ní ògbó rẹ lórúkọ jésù wàá mi ayé ọwọ́ agbára ọlọ́run ó máa bá mi gbé ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ farahàn pátápátá lórúkọ jésù àánú abámi yanjú ọ̀rọ̀ yín gbọ́ òróró yìí tó o gbàdúrà sí i ó máa la ọ̀nà fún ẹ bíbélì wí pé nípa ìfòròyàn gbogbo àwọn àjàgà máa já ìwọ náà ti wà níbi ìsìn ìfòròyàn yẹn èmi náà wá so àsọtẹlẹ sí ọ òróró tó wà ní ọwọ́ rẹ yẹn lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ ó máa ṣiṣẹ́ agbára nínú ayé ẹ ọwọ́ agbára olúwa máa dàpọ̀ mọ́ wàá dẹ̀ lẹ́rìí wàá dẹ̀ yin ọlọ́run ọ̀sẹ̀ tó ń wọnú ẹ̀ lọ yìí ọ̀sẹ̀ ìṣerere ló máa jẹ́ fún ọ ọ̀sẹ̀ tó ń wọnú ẹ̀ lọ yìí ọ̀sẹ̀ ògo ló máa jẹ́ fún ọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà o ò ní dààmú nínú ọ̀sẹ̀ tó ń wọnú ẹ̀ lọ yìí o ò ní dààmú nínú oṣù tó wà nínú ẹ̀ yìí o ò ní dààmú ní ìyókù tó kù kọdún yóò parí lórúkọ jésù ohun gbogbo tó ti yè lọ́wọ́ rẹ ìkankan ò ní kú nínú ẹ̀ mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ ibi tí ohun gbogbo ti dàrú lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ẹ̀mí mímọ́ á kọjá lọ bẹ̀ ó máa bẹ̀ sí tutù bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ìjì ayé ò ní gbé ẹ lọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ìjì ènìyàn mímọ́ ìjì alájọgbé bíbélì lórúkọ jésù kò ní gbé ọ lọ ìjì alájọgbàdúà lórúkọ jésù kò ní gbé ọ lọ ìjì ilé bàbá kò ní gbé ọ lọ ìjì ilé ìyá kò ní gbé ọ lọ ìjì ilé ọkọ kò ní gbé ọ lọ ìjì ilé àna kò ní gbé ọ lọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ìjì ibi iṣẹ́ rẹ yẹn kò ní gbé ọ lọ lórúkọ jésù o máa borí lórúkọ jésù wà á bọ́ lọ́wọ́ ogun lórúkọ jésù àánú á ṣiṣẹ́ dalẹ́ fún ọ orí ọ̀fẹ́ tó ń jọ láì kò ní tán lójijì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àánú tó ń jọ lára yìí kò ní tán láyé rẹ gbogbo ẹ̀yìn tí wọ́n ṣàánú yín rí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ní ọ̀sẹ̀ yìí o máa lọ rí àánú gbà ìlérí àdẹ̀ṣẹ àánú á yanjú ọ̀rọ̀ rẹ o ò ní ṣe dádúró ọlọ́run gbọ́ àdúà jésù olúwa wa àmì orúkọ mi ni wòlíì àti ajíhìnrere fẹmi joshua dairo tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀ látinú ìjọ christ apostolic church goshenland ilẹ̀ àánú yanjú ẹ̀ tí ó wà lẹ́yìn monarch luxury hotel tí àwọn kan mọ̀ sí miriam hall ní ìdojúkojú olóròrò estate ìyànà sapati gomo road ìlọrin kwara state gbogbo ọmọ ọlọ́run tí ó ń gbọ́ mi mo fẹ́ ka lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ní àárọ̀ yìí mo fẹ́ ka lọ sínú ìwé Deuteronomy 28 verse 13 ìwé Deuteronomy 28 verse 13 olúwa yóò sì fi ọ ṣe orí kì yóò sì ṣe irú ìwọ ó sì máa lékè ṣáá ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ olúwa ọlọ́run rẹ tí mo pa fún ọ ní òní láti máa kíyèsí
ati lati ma se won oguni fun olorun loke orun gbogbo omo olorun to ngbo mi adua mi yi o ma lo laaro yi fun gbogbo eniyan ti won ba fe sopo mo awon to wa loke gbogbo eniyan to ba fe ri olore gbogbo eniyan to ba fe ra anu gba ni bi giga gbo adua aro yi wa fun won agbara lati suopo mo awon to ti ga agbara lati suopo mo awon to ti dide awon to nwa eni ti won ma fa dide nitori awon ti dide agbara lati bo so won adua yen ni mo fe gba fun won laaro yi bibeli wi pe iwo ki yo je ni eyin oni ori ni wo ma ma je oni je iru oni wa ma leke sa eyi ni ipinu olorun fun aye re eyi ni ipinu olorun fun aye re gbogbo omo olorun to ngbo mi lo biri lowo awon to ti dide gbo ti wona ba nbe ninu awon to ti dide wa ma ru ninu re pe egbosa ko si eni to ma nda dide eni kan lo ma ndide to ma nfa elomi dide egbo ko se eni to nda dide fun ara e olorun a ma ranyan si yan lati fayan dide gbogbo eni to wa loke leni e wo isale re pata e ri pe eni kan lo wa nbe to ti won si ibi ti won wa loni oke ti won ti nfo yen ipase eni kan ni won gbade be ki se gbogbo eniyan lo mo awon to le fa won dide ki se gbogbo eniyan lo mo awon ti olorun ti ran lowo to nwa eni to ma fa soke ki se gbogbo eniyan patapata lo le bo si owo won sugbon agbara kan o ma nsise lati gbe eniyan ku laarin okan a de lo to doko pelu awon malade agbara kan a ma sise eni ta ti elero ko le pago eh agbara yan gbe lo soke a lo ma kole alarinrin e gbo orisi eya eniyan meji lo wa loke awon ti olorun gbe dide latowo awon eniyan o gbe won ku ninu erofo o de lo gbe won joko pelu awon malade awon kejire awon omo ba atawon ijoye awon to ba olanle egbo mi iyato to wa laarin awon megeji ni wipe nigba ti won ba yin olorun bi won se yin olorun o ma yato eyi to yato yen ni wa fi mo pe o dabe ni pe bawo se doke ah ko rorun elomi to ba yin ola ko ma wo pe ko si kankan ko se ni ti aye yi ko le ko si kankan itumo re ni wipe ojiyari o bola nle ni sugbon eni to ti jiyari eni to mo bi iya se ri ti olorun ba wa fi owo agbara gbe soke o mo bo se ma ma dupe lowo e wipe ohun eni abata loja ka fira tupa egbo iye eyin ti e wa nle ti e ri anu gbari iye eyin ti won ran lowo ri iye eyin te wa nile ti e wo pe ni ojo kan anu ama pada gbe yin soke won ran mi si yin ni aro yi ni oruko oluwa jehovah owo agbara oluwa to ma su e po mo awon eniyan giga loruko jesu owo yen ma kan e mo ran ti omokunrin kan se ri omokunrin yi oh my god irun lo ma nge kini mo lo ma se irun ni o ma nge egbo ni ojo kan omokunrin kan wa gerun lodo e ni shop we eniyan o wa si orilede nigeria o de fe lo bi osu kan ni arin osu kan to fe lo yen ose ose lo wa ngerun o wa ri bi omokunrin se ma ponun le bo se ma nse bo se ma iwa to ma wu siun laarin osu kan yen gba to omokunrin fe pari irin ajo yen o wa bere lowo e pe oga se o le travel eh so ni passport oni ohun ni passport o suo oni be ni igba wo lo se olohun sese se na ni emi ohun ko ni ko lo se international passport na ni ba loke wi pe to se o le wa si lu oyinbo pe ko n si shop ifun eni lu oyinbo ko de wa ma sise yen nbe oni ko si problem sa ko si problem sa te ba le ba mi se laarin ose meta omokunrin yen pada si lu oyinbo o de to irin ajo yen fun omokunrin yen to ma fi pe osu meji to omokunrin yen gan ko lo ile de nigeria o de gbe omokunrin wole si
ilu oyinbo e gbo gbogbo omo olorun to ngbo mi bi itan omo okunrin yen se yi pada niyan agbara to ma suwepo mo awon to ti ga agbara to ma suwepo mo awon ti aye ro lorun eh ti ara o ni fi ni omo ti wa fi ku ninu iya to wa yen loruko jesu o ya agbara yen agbara to ma suwepo mo awon olore gidi agbara to ma pin e niya ku lodo awon olori buruku gbo agbara kan lo ma nsise to ma nso olori buruku mo yan agbara kan lo de ma ya yan pelu awon olori buruku mo so asotele gbogbo awon olosi eda gbogbo awon olori buruku eniyan gbogbo awon ti ko sanfani ti ayanmo re ma nso mo ti ki je kirin agogo ya o ni ose yi oluwa pin niya mo so asotele gbogbo awon ti irin ajo won ma n fi eru eniyan sofo loruko baba omo ati emi mimo apin niya mo so asotele ni oruko oluwa jehova aika zulika pali ruminda aika tailia gbo gbogbo awon mo sanfani gbogbo awon arogogogo je ti won so po sinu irin ajo aye re loruko baba omo ati emi mimo oluwa pin niya mo wa so asotele si o agbara to ma gbe o lo sibi kika to ma suwepo mo awon olorire loruko jesu o ya gbagbara yen mo gbagbe ese bibeli yen o ni ti iwo ba feti si ase olorun re gbo ose ton wonu e lo yi sa fun ese ma ba yan ja feti si ase olorun on gbogbo tolorun ni pe mo se duro ninu ife re nikan soso agbara lati gbe o lo sibi giga agbara yen de ma bale o lo se yi wa ri oluwa loju ise wa ri owo agbara re loruko jesu emi re oni pin si ose yi o didi omo o de ni ku lowo re iwole ati ijade re koni mu ewu lowo ona re ala anu ade yanju oro re be n oluwa wi jesu oluwa wa ami je ka jo pade ni aro thursday ni ago meso abo laro o ma lagbara sa iwo na wa ni eri wa de yin olohun ni csc gosheland ile anu yanju e 9:30 a.m. ni aro thursday o le pe mi sori number 08032404977 alafia fun o dabo

0: Àyájú ọjọ́ májẹ̀mú wòlíì.
1: Ó yẹ sàn. Tàbí ẹ ṣe o.
0: Ọjọ́ ìbí wòlíì.
1: Alẹ́lúyà.
0: Ó wọlé o.
1: Alẹ́lúyà.
0: Mo kéde.
1: Ó yẹ sàn.
0: Àṣì àkọ́kọ́ rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èdìdí ogun wọn ló gbé ogun ayé rẹ ró.
1: Orúkọ Jésù.
0: Ní ọjọ́ ìbí mi ni mo kéde.
1: Adáliwẹ̀ yẹ o.
0: Ó yẹ kó lànà o.
1: Àmì Jésù.
0: Ayídalẹ́gẹrú ajínimọ̀ sàgbà. Mo pàṣẹ. Okun tó fi sun ogun ayé rẹ ró.
1: Orúkọ Jésù.
0: Okun ìmùlẹ̀ ayé.
1: Adáríwá yé o.
0: Okun ayé.
1: Jésù.
0: Okun onírin.
1: Jésù.
0: Tí wọ́n fi di ogun ayé rẹ.
1: Kábíyè sí o.
0: O yẹ kó máa jẹ́.
1: Amen.
0: Kó máa jẹ́.
1: Amen.
0: Kó máa jẹ́ o.
1: Amen.
0: Kó máa jẹ́ o.
1: Amen.
0: Ọjọ́ ìbí wòlíì.
1: Bẹ́ẹ̀ni sọ. Kábíyè sí Ọlọ́run o.
0: Àyájọ́ máa jẹ̀mú.
1: Àyájọ́ ńlá ni o. Kábíyè sí o.
0: Ayé ò fẹ́ kí n wáyé. Wọ́n di oyún mi mọ́ ìyá mi nínú.
1: Adáliwá yé o.
0: Bí ìyá mi bá padà bí mi sáyé.
1: Jésù.
0: Ẹni sàmí ni mò ń bá wí.
1: Bí ẹsẹ̀ o.
0: Oyún ògo tán fún ògùn dè mọ́ nínú.
1: Orúkọ Jésù.
0: Oyún ibi gíga rẹ.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi àfọ̀ṣẹ́ dè mọ́ nínú.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ lọ bí.
1: Àmẹ́ Jésù.
0: Àṣì àbíwẹ́rẹ́ o.
1: Ayẹ́láyé o.
0: Àṣì àbíwẹ́rẹ́ o.
1: Ayẹ́láyé o.
0: Wọ́n fábẹ́ gbẹ̀bí mi
1: o.
0: Àṣẹ.
1: Ó yẹ sà.
0: Ìjíṣẹ́ bàbá Bádàrẹ.
1: Bí ẹ̀ṣẹ́ Ọlọ́run o.
0: Olómú orí mi jáde o.
1: Jésù.
0: Lábẹ́ ìyá mi o.
1: Jésù.
0: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún.
1: Adáliwá yé o.
0: Tí wọ́n dè mí mọ́ ìyá mi nínú.
1: Ọlọ́run ṣé ni o.
0: Wọ́n fẹ́ kí ìyá mi ó bí mi sáyè.
1: Ọlọ́run arẹmọlẹ́kùn o.
0: Wọ́n ní oyún rè ó dọdún mẹ́ta.
1: Kábíyèsí o.
0: Ká tó wú èsì ẹ̀ sínú oyún.
1: Kábíyèsí o.
0: Oyún mi lọ ọdún méjì. Síbẹ̀.
1: Yẹ̀sọ̀.
0: Àṣẹ kan jáde láti òkè.
1: Jésù.
0: Bàbá ọba lẹ́rẹ̀ ní wàásù lọ́wọ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n ní arábìnrin kan wà mí.
1: Ẹ o.
0: Wọ́n di oyún mọ nínú.
1: Adáliwá yé o.
0: Kí bàbá tó sọ̀rọ̀ tán.
1: Ẹ o.
0: Orí mi mọ̀ jáde.
1: Alẹ́lúyà.
0: Mo mọ̀ bí mi sáyé.
1: Kábíyèsí ọṣẹ́ o.
0: Ní ọjọ́ kẹtàlá.
1: Yẹ̀sọ̀.
0: Oṣù keje.
1: Oṣù keje.
0: Mo wọnú jùgúnjùgún àṣẹ o.
1: Ayẹ́láyé o. Kábíyèsí o.
0: Oyún ibi gíga o.
1: Orúkọ Jésù.
0: Oyún àti di ọlọ́rọ̀ láyé.
1: Orúkọ Jésù.
0: Àbó òní ni.
1: Mo ní o.
0: Ara máa ń kú mọ́ wọn nínú nílé bàbá rẹ ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o.
0: Bàbá rẹ gbé ara sínú.
1: Ó yẹ sọ.
0: Títí ó fi fìdí jọlẹ̀.
1: Kábíyèsí o.
0: Ìyá rẹ gbé ara sínú.
1: Ẹ o.
0: Títí ó fi rí agbára rẹ̀.
1: Ó fi jáde láyé.
0: Agbára fara sínú kú ilé yín.
1: Orúkọ Jésù.
0: Iná gbé jáde.
1: Àmì Jésù.
0: Iná gbé jáde.
1: Àmì Jésù.
0: Ẹ mọ jáde o.
1: Amẹ́.
0: Ẹ jáde o.
1: Amẹ́.
0: Agbára.
1: Ẹ o.
0: A fara sínú kú o.
1: Yẹ̀sà.
0: Ẹ mọ jáde o.
1: Amẹ́.
0: Ẹ jáde o.
1: Amẹ́.
0: Ẹ jáde o.
1: Amẹ́.
0: Ẹ yẹ agbára.
1: Orúkọ Jésù.
0: A fara sínú kú o.
1: Orúkọ Jésù.
0: Ilé bàbá rẹ.
1: Adáliwá yé o.
0: Jáde.
1: Amẹ́ Jésù.
0: Mo gbé wọn ṣẹ̀ dání sà.
1: Ayẹ́láyé Ọlọ́run o.
0: Àṣẹ ni wọ́n ní kí n rẹ̀.
1: Kábíyè sí o.
0: Ẹ̀lú o.
1: Àìsàn.
0: Bàbá rẹ ò dára rere.
1: Ẹ̀rẹ́ o.
0: Ìyá rẹ ò dára bí gíga.
1: Ọ̀dára rẹ dá o.
0: Ìsàlẹ̀ ni wọ́n kú sí o.
1: Kábíyè sí Ọlọ́run o.
0: Ipò ilẹ̀.
1: Ẹ o.
0: Ni wọ́n dá àwọn òbí rẹ dúró sí.
1: Ọlọ́run bá jẹ̀mú o.
0: Ó ná ṣe bí ọ sínú ogun. Ẹ̀lú.
1: Àìsàn.
0: Ẹ̀lú.
1: Àìsàn.
0: Bàbá tó bí Dèvìdò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó rí àrà rere dá.
1: Ẹ o.
0: Ló ṣe bí Dèvìdò.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sínú ọrọ̀.
1: Ó yẹ sà.
0: Ẹ̀lú.
1: Àìsàn.
0: Adélékè rí àrà rere dá.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ló ṣe rí Dèvìdò bí o.
1: Ó yẹ sà.
0: Ọ̀gá.
1: Àìsàn.
0: Ọ̀tẹ́dọlá rí àrà rere dá.
1: Kábíyèsí o.
0: Àwọn ìran rẹ̀ ò lè jìyà mọ́. Dangote rí àrà rere dá. Àwọn ọmọ rẹ̀ ò lè jìyà mọ́.
1: Ó lè jìyà mọ́.
0: Àrọ́ ọmọdé ọmọ ni o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o.
0: Wọ́n kì í rárá rere dá lé bàbá rẹ̀.
1: Jésù.
0: Àgbákò ègún kan ló dúró.
1: Kábíyèsí o.
0: Tí ń fi ara inú wọn ráre.
1: Jésù.
0: Mọ́ bá jẹ́ ọ̀sàmí o.
1: Ó yẹ sà.
0: Ara iná sọ lára rẹ̀.
1: Àmẹ́ Jésù.
0: Èdìdí ọjọ́ ìbí ni mo lò.
1: Orúkọ Jésù.
0: Mi ò mẹ́ni gbé ọ ní kékeré.
1: Orúkọ Jésù.
0: Tó fi àgbákò ègún lé ọ lórí.
1: Adáliwá yé o.
0: Ìjà ńlá ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìpàdé agbára.
1: Ó yẹ sà.
0: Ká parí ní àná.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ wo ohun tó ṣẹlẹ̀.
1: Ó lágbára sà.
0: Ọjọ́.
1: Yẹ sà.
0: Ká bí ọmọbìnrin yẹn.
1: Ẹ o.
0: Ni wọ́n ti pa ká dàda.
1: Adáliwá yé o.
0: Wọ́n dẹ̀ dorí ọmọ yẹn kodò.
1: Kábíyèsí o.
0: Ní kékeré.
1: Jésù.
0: Lọ́jọ́ tí a bí.
1: Jésù. Jesus.
0: Eni yen de se pe fun omo yen.
1: Aye la ye o.
0: Oni bi mo ti dori re kodo.
1: Olorun se oni o.
0: Laye re o se dori kodo.
1: Ya ya ya ya.
0: Ni aye. Omo 27 years.
1: 27 years.
0: Kone son kan meji.
1: Kabiye se o.
0: Ju mami lo. A tun bi lere
1: 27 years sir
0: tope lo nso
1: kabiyesi olorun
0: o kan da ko tope
1: tope
0: ko le so nkan mi
1: ya ya ya ya ya ya ya ya ya
0: won wa ni nba ti o le so ro mo
1: oh yes sir
0: sugbe
1: yes sir
0: ti nkan kan ma dede jaje
1: eh o
0: o le se pe
1: kabiyesi olorun
0: fun wakati meta
1: yes sir oh yes sir
0: ti lo fa ti o si oro kankan lenu e
1: aye lo
0: ju epe lo
1: kabiyesi o
0: won so didi dire Epele kan lo wa lenu e.
1: Ishada mi o.
0: Omo 27 years.
1: Ayo ma mi o.
0: Ibi ta ye gba de niyan.
1: Kabiyesi Olorun o.
0: Ki lo de?
1: Jesus.
0: Tori wi gbe.
1: Ao.
0: Epe kan ni won fi dori aye e kodo.
1: Beni, beni.
0: Ta mi o ni kankere.
1: Oruko Jesus.
0: Dokita bi nurse wo lo gbe o ni kankere.
1: Oruko Jesus.
0: To dori aye re kodo.
1: Hey.
0: Ara pa won.
1: Amen Jesus.
0: Hey.
1: Kabiyesi o.
0: Mo gbe won Oluwa ji o.
1: Oh yes sir.
0: E ma ke.
1: Ake o.
0: Owo ebi ile baba mi.
1: Owo ebi ile baba mi o.
0: Oh. Owo ebi ile baba mi.
1: Owo ebi ile baba mi.
0: Owo ebi iya mi.
1: Owo ebi iya mi o.
0: To gbe mi ni kekere.
1: To gbe mi kekere.
0: To fa aye mi sinu ogun o.
1: To fa aye mi sinu ogun.
0: Owo ebi iya mi.
1: Owo ebi iya mi o.
0: Owo ore iya mi.
1: Owo ore iya mi.
0: To gbe mi ni kekere.
1: To gbe mi kekere.
0: To ju itaye mi ko.
1: To ju itaye mi ko.
0: To dori aye mi kodo.
1: To dori aye mi kodo.
0: Eya were.
1: Eya were.
0: Hello.
1: Hi sir.
0: Eyin abiyamo.
1: Eo.
0: E gbadua.
1: E je gbadua o.
0: Olorun kan lo da omo re baun.
1: Rara o, rara o.
0: O gbogbo ti Olorun da.
1: Dara dara ni sir.
0: Dara dara ni.
1: Ba ni o.
0: Ibo lai da ti wole. Olorun o le dede dayan.
1: Oh yes sir.
0: Ko ni iwo.
1: Kabiyesi o.
0: Lo ma mu gbo.
1: Kai kai kai.
0: Iwo.
1: Yes sir.
0: Lo ma mu Colorado. Iwo.
1: Yes sir.
0: Lo ya omo ti.
1: Agbere ni ko yan lado.
0: Olorun ko.
1: Dara o.
0: Aye ni.
1: Dara o.
0: Won ma tun kan ko.
1: Yes.
0: Hey.
1: Yes.
0: So le ke.
1: Emi ake o.
0: Owo ebi ile wa.
1: Owo ebi ile wa.
0: Owo ebi baba mi.
1: Owo ebi baba mi.
0: To tun ipin omo mi ko.
1: Ipin omo mi ko.
0: To ko amugbo sinu oro omo mi.
1: To
0: tun iṣẹdọ ọmọ mi ko.
1: To tun iṣẹdọ ọmọ mi ko.
0: To tun itaye ọmọ mi ko.
1: Itaye ọmọ mi ko.
0: E sa owo re si wewe.
1: E sa owo re si wewe.
0: E ba n sa si wewe.
1: E ba n sa si wewe o.
0: Ta lo tun itaye mi ko.
1: Ta lo tun itaye mi ko.
0: Hey.
1: Kabiyesi o.
0: Ire la ṣẹda mọ ipin mi.
1: Ire la ṣẹda mọ ipin mi.
0: Ta lo tun kọ si ibi.
1: Ta tun kọ si ibi o.
0: Ta lo tun aṣẹ ti kọ si mẹ.
1: Ta lo tun aṣẹ ti kọ si mẹ.
0: Ta lo ko amubo sinu irinajo mi.
1: Amubo sinu irinajo mi.
0: Ta lo ko ijakule.
1: Ta lo ko ijakule.
0: Sinu irinajo mi.
1: Sinu irinajo mi o.
0: Hello.
1: Hi sir.
0: Iya to mi jamesi.
1: Bẹ́ẹ̀ni o.
0: Fúnra rẹ̀.
1: O fúnra rẹ̀ ni o.
0: Ló kọ ìbànújẹ́.
1: O yẹ sà.
0: Sinu irinajo ọmọ rẹ̀.
1: Oh yes sir.
0: Iya ma ko ibi sinu aye omo.
1: Bẹ́ẹ̀ni o.
0: E tun wo kesi arabirin yẹn.
1: Oh yes sir.
0: Blessing.
1: Ẹ o.
0: Kesi blessing.
1: O lagbara sir.
0: Kesi rẹ le o.
1: O lagbara o.
0: Hello.
1: Hi sir.
0: Baba to n bi.
1: Oh yes sir.
0: Ọjọ́ tó fi joyè nínú ẹgbẹ́ awo.
1: Kabiyesi o.
0: Nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan.
1: Kabiyesi o.
0: Ọjọ́ yẹn ló lọ jábàlì ọmọ rẹ̀.
1: Adaliwayo.
0: Ẹ àná ló ṣẹlẹ̀ o. Orumọju yìí ló ṣẹlẹ̀ o. O lọ jábàlì ọmọ rẹ̀.
1: Ìbàlẹ̀ ọmọ tó bí.
0: O lè fi ẹ̀jẹ̀ ìbàlẹ̀ yẹn.
1: Kabiyesi o.
0: O lọ fi síwájú òòṣà.
1: Yéèṣù.
0: Àti ìgbà yẹn lọmọ yẹn ti ń rùn.
1: Kabiyesi Olorun o.
0: Tó bá súnmọ́ ọkùnrin báyìí. A máa rùn bí ìgbẹ́.
1: Yéèṣù.
0: Omi kan máa jáde lójú ara rẹ̀.
1: Adáríwá yẹ o.
0: O ń rùn bí ìgbẹ́.
1: Yéèṣù.
0: Òróró má jẹ̀mú ọjọ́ ìbí mi.
1: Kabiyesi o.
0: O ni mo fun lana. Ṣùgbọ́n mo fún lọ́fẹ̀ẹ́ lánàá.
1: Aleluya.
0: Ó lọ fi fojú ara rẹ̀.
1: Orí àdúgbà mi o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Oòrùn yẹn sì gbẹ.
1: Aleluya.
0: Ọkùnrin tó ti filẹ̀ látọdún méje.
1: Kábíyèsí o.
0: Ẹni yẹn dẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Yéèṣù.
0: Wípé.
1: Yéèṣà.
0: Mo rí ọwọ́ àdúrà. Ẹyin wo lẹ sà mí.
1: Olúwa mọ̀ ṣé o.
0: Ẹ máa ké.
1: Yéèṣà.
0: Ọwọ́ ẹbí ilé bàbá mi.
1: Ọwọ́ ẹbí ilé bàbá mi.
0: Tó gbé mi ní kékeré. Kó àṣẹ ti sínú ìrìnàjò mi.
1: Kó àṣẹ ti sínú ìrìnàjò mi.
0: Ẹ ṣàṣì wẹ́wẹ́.
1: Ẹ ṣàṣì wẹ́wẹ́.
0: Ta ń lọ wọ́.
1: Ó ń lọ wọ́.
0: Ta ló kọ ibi.
1: Ló kọ ibi o.
0: Sínú ìpín mi láyé.
1: Ìpín mi láyé.
0: Ẹ bá gé ọwọ́ rẹ̀ wẹ́wẹ́.
1: Ẹ bá gé ọwọ́ rẹ̀. ìbájọwọ ìyá mi ìbájọwọ bàbá mi ìbájọwọ rẹ wẹwẹ ọjọ tí ẹ o my god.
0: Hello. Ọjọ́ ìbí wòlíì.
1: Kábíyèsí
0: o. Mo fi ń rẹ̀ ṣẹ́jáde ni.
1: Ó yẹ sà.
0: Gbẹ̀gẹ̀dí agbìnrin
1: o. Ṣẹ́ni o.
0: Sórí ọjọ́ ìbí.
1: Ó yẹ sà.
0: Má mi sí ẹ o.
1: Má mi sí ẹ.
0: Àtàgọ́ méje.
1: Méje àárọ̀ yìí ni
0: o. Làmọ́ àti bẹ̀rẹ̀.
1: Ó jẹ́ dìde.
0: Ó ṣe jẹ́ àgọ́ méje là ń bẹ̀rẹ̀.
1: Kábíyèsí o.
0: Nítorí pé.
1: Yẹ sà.
0: Oṣù keje ni. Hello.
1: Ó yẹ sà.
0: Wà gbé yẹ ọjọ́ tí wò ọdún tí wòlíì pé.
1: Kábíyèsí o.
0: Tó o má délé ni.
1: Alleluya.
0: Má mi sí ẹ ní o. Ọjọ́ tẹ yògùn lọ sun lẹ́ni. Gbogbo ẹ̀yà rẹ̀ lẹ́sà.
1: Lẹ́sà.
0: Yàtọ̀ sí jíjẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mímu. Ẹ jẹ́ wá gbọ́ àṣẹ sórí.
1: Kábíyèsí o.
0: Èdìdí ọjọ́ ìbí ni.
1: Wá gba ìrẹ wò ní.
0: Ó ṣe mí bí àṣẹ.
1: Ẹ gba àṣẹ ọjọ́ ìbí o.
0: Ẹ wà àṣẹ bó ti ń bọ́lẹ̀.
1: Kábíyèsí o.
0: Lóní pẹrẹwu.
1: Ó yẹ sà.
0: A pín òjò.
1: Jáàmí fi hàn.
0: Òjò dẹ̀ rọ̀.
1: Lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yẹ sà.
0: Ó tún di ọ̀sán.
1: Ó yẹ sà.
0: Ní ọ̀sán gẹ́gẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Òjò tí ò ṣú.
1: Akọ́dá yóò.
0: A tún pín òjò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó tún rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ẹ́ o.
0: Mo bèrè àmì lọ́wọ́ náà.
1: Kábíyèsí ọlọ́run.
0: Àmì lè ń fara.
1: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Níbo ló wà?
1: Ó jẹ́ dìde.
0: Mo tún bèrè àmì.
1: Ó yẹ sà.
0: Fún ọjọ́ ìbí mi.
1: Kábíyèsí o.
0: Ó lòun ó fi àmì yẹn.
1: Àmì máa hàn.
0: Ó jẹ́ dìde.
1: Ó jẹ́ máa bọ̀.
0: Jẹ́ kí àmì yín hàn ní olórí. Nítorí pé.
1: Ó yẹ sà.
0: Ara rere ń bẹ nínú rẹ.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Àti dá ló nira.
1: Kábíyèsí ọlọ́run.
0: Iná ara ń bẹ nínú rẹ.
1: Ó yẹ sà.
0: Wọ́n ti pa lójú oorun ni.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ògùn àti àbámọ́dá.
1: Yẹ sà.
0: Àfọ̀sí àti olúgbò.
1: Yẹ sà.
0: Àkàràmà àti ẹbọ.
1: Yẹ sà.
0: Ètùtù àti ẹbọ.
1: Yẹ sà.
0: Tí wọ́n gbé.
1: Ayérayé o.
0: Tó fi dá ara rere mọ́ nínú. Ayérayé o. Tí wọ́n fi pa ire mọ́ nínú. O yẹ kó máa lọ́nà. Kó máa lọ́nà. Ẹ lọ́nà. Ẹ lọ́nà. Lọ́nà. Lọ́nà. Lọ́nà. Lọ́nà. Lọ́nà. Lọ́nà. Oru ẹ̀fọ́sẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó gbé ẹsẹ̀ lé ara inú rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Oru ẹ̀fọ́sẹ́.
1: Oru ẹ̀fọ́sẹ́.
0: Tó gbé ẹsẹ̀ lé ara inú rẹ̀.
1: Orúkọ Jésù.
0: O yẹ kó máa gbé ire.
1: Amen.
0: Kó lọ́nà o.
1: Amen.
0: Lọ́nà o.
1: Amen.
0: Lọ́nà o.
1: Amen.
0: Lọ́nà o.
1: Amen. Ó yẹ sà.
0: Mo ṣí ilẹ̀kùn.
1: Àmì Jésù.
0: Ohun rere.
1: Àmì o.
0: Ara rere.
1: Àmì o.
0: Ibi gígé.
1: Àmì o.
0: Visa.
1: Àmì Jésù.
0: Amẹ́ríkà.
1: Àmì Jésù.
0: Canada.
1: Àmì.
0: London.
1: Àmì.
0: Germany.
1: Àmì.
0: Paris.
1: Àmì.
0: Mo ṣí o.
1: Àmì Jésù.
0: Ilẹ̀kùn sí.
1: Àmì.
0: Ilẹ̀kùn sí.
1: Àmì.
0: Ọ̀nà là.
1: Àmì.
0: Ilẹ̀kùn sí.
1: Àmì.
0: Ọ̀nà là.
1: Àmì Jésù.
0: Ṣé ẹ bá mi sọ̀rọ̀ rí màmá? Ẹ dá mi lóhùn.
2: Bí o débí rí o.
0: Olúwa wípé.
2: Ìyá
0: ẹni tó ní ẹ wá ń bì yẹn ẹni yẹn oore ńlá ló ṣe yín báyìí. Ẹ lọ máa bo ẹni yẹn bí ọ̀dángẹ́lì yín. Mo gbọ́ wọn Olúwa Jíhòvá. Olúwa ní ẹ̀yìn kulé ilé yín. Mo ń wá agbègbè yẹn báyìí. Angẹ́lì mi débẹ̀. Bí angẹ́lì mi ti wọbẹ̀. Ìyá yẹn ń bẹ lẹ́yìn kulé. Torí ìyá yẹn olóògùn ni. Ó fi gbogbo oògùn bolé. Mi ò tí ì rí ìran rẹ̀. Mo ń wá orúkọ rẹ̀ mi tí ì rí. Ṣùgbọ́n òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ni ó borí òkùnkùn. Báràkì jìnnà dáàlì bànúṣà. Arúbíjì dáalé kẹkẹbì. Màrúbí náà ṣe káyínà. Ọ̀sọ́bìrì jì dáalé kẹfì. Màrúbí náà dáalé kà. Mo gbọ́ wọn Olúwa Jíhòvá. Mo fẹ́ wọlé tọ ìyá aláwọ̀ yìí lọ. Ìyá aláwọ̀ yìí. Mo fẹ́ wọlé tọ lọ. Màmá, Olúwa wípé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Olúwa wípé ọjọ́ Wednesday. Ẹ dá mi lóhùn.
2: Bẹ́ẹ̀ni sàmọ́ túmọ̀ Thursday.
3: Jésù.
0: Má ẹ ilé ka parúbì níyà. Màmá. Màmá. Ẹ wo bí. Ọjọ́ Monday lọmọ yín ṣẹ̀ṣẹ̀ kékeré kan. Tí ìyá yẹn dáṣẹ̀ rí àfun ní ọjọ́ Tuesday. Tí oró yẹn dẹ̀ dáhùn lára ọmọ yín lọ́jọ́ Wednesday. Mo bi Ọlọ́run léèrè. Kí ni ẹ̀ṣẹ̀ tọmọ kékeré yìí yóò bá ṣe? Màmá ṣe bíbejì ni. Torí mò ń wo ọmọkùnrin. Ẹ dá mi lóhùn. Ẹ bíbejì. Torí mò ń wo ọmọ yìí. Mo rí tán kọ ìdòwú sí lórí. Ẹ dá mi lóhùn. idowulomo yi mai kadaya nasa mama gbogbo ijo olorun ti ma so ese ti mo ri tomo ise lojo monday gbogbo yin ma gbe mama ise pe gbogbo yin ma gbe ya ise pe hadali kerubi na aya badalu alete bi arabanaja me mo sukuma se ti gbo ma e mo sukuma nitori pe ese to mo yin se ko to nkan to ye ki ya ise inu bi mi ninu emi ngba mo ri ese yen ni ojo monday mo ri ninu emi mo n wo iran ile bi eni wo film ni sa mo de ri wipe omo yin o mu igi dani o de gba adiye lese ni ojo monday bo ti fi igi yen gba lese ese adiye yen kan
2: Benny, sir.
0: Hey, lady, yeah, listen.
3: Somebody break the legs of your fowl.
2: Mama.
0: And
3: they stagnate the glory of that child.
0: And you
3: make him to walk crippled.
0: As your joy, Vinny.
1: Oh, yes, sir.
0: Hey. Send the oruko ewo
1: a ma make sure pe ada won oruko yen awon oruko to ba ti wole a ma ma da oruko yen ni ojo birthday yo si dara fun
0: number te ma send yes si
4: number you send it to
0: o ti ni lowo
4: arbitrary already
0: won ma be si ni pe number yen
4: ta ko la number
0: 0081 0990 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0
4: 09901 314
1: 3. Ẹ bọjọ́ ìbí wòlíì.
4: Ọfẹ́ ọfẹ́
1: bá ti rú
4: tears offer yours.
0: Korukọ yi.
4: Ask the name.
0: Send yes message.
4: Send it as SMS.
0: Iya kan so pe.
1: E
0: wo efimile. Sugbe.
1: Yes sir.
0: Wa koju eni le.
1: Kabiyesi o.
0: O ti le iro ti pe. Iya pade oto lojo ke.
1: Doctor Sosole.
0: Wo bo wu ki iro lo fogun odun.
1: Oh yes sir.
0: Ki o iro lo.
1: Beni o.
0: Fun egberun odun.
1: Ogbo osun.
0: Yes sir.
1: Oh yes sir.
0: Ojo kan lo to ba.
1: Ojo kan lo to ma ba o.
0: Mama.
1: Oh yes sir.
0: Mi so pe nti mo nso oto ni
1: o.
0: Mi so pe. To ba se leni.
1: Yes sir.
0: Pe wa ra nu kan gba leni. Sugbe.
1: Yes sir.
0: Mo mo Olorun mi. O ma n fun awon eyan.
1: Kabiyesi o.
0: Ni nkankan.
1: Yes.
0: Lojo birthday mi.
1: Beni sir.
0: Ojo ibi mi gangan. Ojo birthday mi.
1: O
0: ma n fun awon eyan.
1: Kabiyesi o.
0: Ni nkankan.
1: Owo iyalenu ni.
0: E wo odun meta seyin.
1: Yes sir.
0: E wo awon to fun. Ni ire nla.
1: Beni sir.
0: Mo n je anfani won dola.
1: Kabiyesi Olorun.
0: E wo odun meji seyin.
1: Odun meji seyin.
0: Awon to fun.
1: Yes sir.
0: E wo anu nla.
1: Anfani re wa le o.
0: Yes sir.
1: Beni sir.
0: Ni odun meji seyin. Se bo ni ti dogu.
1: Yes sir.
0: Omo odun marun.
1: Beni o.
0: Ami omo odun mejila.
1: Yes sir.
0: Won ya laro.
1: O ya osu.
0: Won odidi odun marun.
1: Oh yes sir.
0: O gba bolu ya osu ni o.
1: Beni o.
0: Ami ya osu.
1: Di ye ya osu.
0: Odu e olu e di ye ya osu.
1: Beni o.
0: Won de kan lese.
1: Tabi osu.
0: Won ya laro.
1: Yes.
0: Won odidi odun marun.
1: Yes.
0: Omo yen fa ya fa.
1: Oh yes sir.
0: O fi enu gbe onje lori tabili. Sugbon lojo ibi mi.
1: Yes sir.
0: Omo rin. Abi orin.
1: Isele sele.
0: Yes sir.
1: O dide ri o.
0: E wa ra mi rin ya.
1: Beni sir.
0: Omo kan soso.
1: Tó
0: kù sọ́wọ́ ìyá rẹ̀.
1: Oh yes sir.
0: Yes sir.
1: Kábíyèsí o.
0: O ti máa ń dẹ́kun ó máa ń dájí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Ní ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi.
1: Aleluya.
0: Ó kú sàárín ọjà.
1: Kábíyèsí o.
0: Àti inú ọjà.
1: Yes sir.
0: Ni wọ́n ti rù wá.
1: Yes.
0: Lóku.
1: Yes sir.
0: Mo ń sọ̀rọ̀ láti ẹ̀.
1: Rẹ́rẹ́ o.
0: Àbí tún yes.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Mi ò ti ẹ̀ràn tí mọ́.
1: Kábíyèsí o.
0: Ọdún tó kọjá náà ni.
1: Oh yes sir.
0: Olúwa ní kí n bú agbádá mi. Mo dẹ̀ gbélé lórí.
1: Kábíyèsí o.
0: Òkú yẹn sì dìde.
1: Ó dìde.
0: Mo mọ̀ pé ò ní gbàgbọ́.
1: Oh yes sir.
0: Nítorí pé o mọ̀ pé Ọlọ́run wà.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Gbogbo nǹkan nà láì nà láì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ sà.
1: Oh yes sir.
0: Ṣé kò sí nítorí òun lè ṣe mọ́
1: ni. Ó wà o, ó wà o.
0: Agbára wà mí ti gbárí.
1: Oh yes sir.
0: Àdàbí ti máa dalẹ̀ má jẹ̀mú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Olúwa.
1: Yes sir.
0: Ti máa ti dalẹ̀ má jẹ̀mú rẹ. Olúwa.
1: Yes sir.
0: Òní ni kò pa mí.
1: Yes sir.
0: Ọjọ́ ìbí mi. Ni kí n ráyé mọ.
1: Àdáliwáyé o.
0: Ọjọ́ ìbí mi. Ni kí n ráyé mọ.
1: Kábíyèsí o.
0: Ọjọ́ ìbí mi. Ni kí n jáde láyé.
1: Ayé ra yọ Ọlọ́run.
0: Ṣùgbọ́n.
1: Ó yẹ sà.
0: Tí mi ò bá ń dalẹ̀ má jẹ̀mú rẹ.
1: Yes sir.
0: Àwọn tó ló fẹ́ sàánú.
1: Yes sir.
0: Nínú ọjọ́ ìbí mi lẹ́nu.
1: Kábíyèsí o.
0: Ó yẹ bá a sàánú wa.
1: Ráàmì yẹ sà.
0: Àwọn tó fẹ́ gbé ẹ̀bùn ńlá fún.
1: Àdáliwáyé o.
0: Àwọn tó fẹ́ fún ní mọ́tò. Àwọn tó fẹ́ fún ní fìsà. Àwọn tó fẹ́ fún lọ́mọ. Àwọn tó fẹ́ fún ní ìgbéyàwó. Àwọn tó fẹ́ fún ní ibi jíjà. Àwọn tó fẹ́ wòsàn. Àrọ̀ tó fẹ́ wòsàn. Àfọ́jú tó fẹ́ lajú. Mi ò mọ̀. Àwọn tí mẹ nínú ìdè. Ọjọ́ pípẹ́ tó fẹ́ tú sílẹ̀. Ní ọjọ́ ìbí mi. Olúwa bá ń fún wọn. Tí n bá ti dalẹ̀ rẹ. Bá mi tú wọlé. Ẹ ló. O dẹ̀rú ẹ bọ̀ yìí.
1: O jẹ́ lọ ṣe o.
0: Lọ ṣe.
1: Lọ ṣe o.
0: Wọ́n fún yín lákàná bá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gbogbo etí tó gbọ́.
1: Gbogbo èèyàn tó gbọ́.
0: Ní àgbáyé.
1: Níbi tó bá ti gbọ́.
0: GTV. Zero five.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Two five.
1: Two five.
0: Two eight.
1: Two eight.
0: Seven five.
1: Seven five.
0: One eight.
1: One eight.
0: GTV.
1: GTV.
0: Zero five.
1: Zero five.
0: Two five.
1: Two five.
0: Two eight.
1: Two eight.
0: Seven five.
1: Seven five.
0: One eight.
1: One eight.
0: Tó o bá ti ṣe. Sẹ́ndì orúkọ ẹ o.
1: A máa mẹ́sù ọ̀ pé a dá àwọn orúkọ yẹn.
0: Àwọn orúkọ tó bá ti wọlé. A máa ma dá orúkọ yẹn. Ní ọjọ́ birthday.
1: Yóò
0: sì dára fún ẹ. Nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí.
4: Nọ́mbà yìí sẹ́ndì tù.
0: O ti ní lọ́wọ́.
4: Àbí tọ́lẹ̀ di.
0: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn.
4: Takọ láti nọ́mbà.
0: 0081 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0
5: 090-31-43-43.
6: Ẹ bọjọ́ ìbí wòlíì.
5: Tó
6: o bá ti rú tiẹ̀,
5: ẹ
6: kọrúkọ yìí,
5: ẹ
6: sẹ́ndìẹ̀ sí mẹ́sẹ̀. Sẹ́ndìẹ̀ bọ̀ yẹn.
7: O jẹ́ lọ sẹ́ndìẹ̀.
6: Kiri.
7: Yẹ́ni sà.
6: Wí pé o sẹ́ndì.
7: Lábíyèsí o.
6: Ẹ bọ̀ kan.
7: Ẹ sà.
6: Lọ́jọ́ tá a bí mi.
7: Ilé ọ̀rí tó sún ni o.
6: ilé ọjọ́ ìbí mi kò tó ṣu a máa ṣe bẹ́ẹ̀dẹ̀ títí wọ̀n dé tààtì
7: mi
6: torí wípé sunday ti ń bọ̀ lálọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní sengu ọ̀tà sunday ti ń bọ̀ là ń bọ̀ lọ́dọ̀ yín sunday tó tẹ̀lé ó ní ti lọ́rin ilé tó tẹ̀lé ní ti ọ̀fà a máa ṣe títí júlẹ̀ ó fi rẹ̀ yìí mo kéde
7: orúkọ jésù
6: àánú dé. 1,300 ọ̀rẹ́ má jẹ̀mú
7: rẹ ni.
6: 113. 1,300
7: bẹ́ẹ̀ ni sà.
6: mọ̀mọ́
7: owó olúwa ni.
6: wájú ò ní ọ̀la.
7: bẹ́ẹ̀ ni o.
6: ó ní mo ti ṣe tẹ́lẹ̀. ó yá bá ń tún ṣe.
7: lọ́ọ́ tún ṣe báyìí o.
6: mo fẹ́ wo má jẹ̀mú.
7: ó yẹ sà.
6: mo fẹ́ wo bó o ti gbàgbọ́ sí.
7: àfiẹ́sí o.
6: wọ́n ti ó ṣẹlẹ̀.
7: yes lord.
6: ìwọ lọ́lọ́run mi sí.
7: amen.
6: gbogbo etí tó gbọ́.
7: gbogbo
6: èèyàn tó
7: tó
6: o bá ti ṣe sẹ́ẹ̀dì orúkọ ẹ o a máa mẹ́sù ọ̀ pé a dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa máa dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tìdé yóò sì dára fún ẹ. nọ́mbà tẹ máa sẹ́ẹ̀dì ẹ sí o ti ní lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn 081 090 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 send yes message.
4: SMS.
0: Ipade lo lowo.
7: Oh yes sir.
0: Lori occasion ni.
7: Bẹ́ẹ̀ni o.
0: Aremoleku.
7: Yes sir.
0: Ago meje.
7: Meje.
0: Aro yi.
7: Oh yes sir.
0: Ma bo.
7: O je ma bo.
0: Wa gba se sori.
7: Eh o.
0: O ma lagbara.
7: Ale o.
0: Ni ilu lesa.
7: Lesa.
0: Ma bo.
7: O je ma bo.
0: Ago meje.
7: Meje aro.
0: 7 to 7 ni.
7: 7 to 7.
0: O ma lagbara.
7: Abiyesi o.
0: God bless you all.
4: Olorun ma bo ko wo yo.
0: Yo dara fun o.
4: Amen.
0: Iwa ganga.
4: Lari.

0: pọ̀ ń bọ̀ yìí mọ̀mọ́.
1: Wọ́n bá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tó rán wá wúrọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúrọ̀ ọ̀la lẹ̀ ń tọ́ ran wá ń jẹ́, ó lóun wúrọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóhun kan kẹ́lẹ̀ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìbò. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹra má ju àmì mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
0: Ẹ polówó
1: ṣọ́ọ̀ṣì. Polówó fún kẹyẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kọ́ gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì. Ìpé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
0: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
0: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ láti jẹ́ ìní.
0: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrí bí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fòyín 150. Màá tún fún màmá ì 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí láńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ Imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá ń lo ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ chọ́ọ̀chì mọ́ gbọ̀n bí owó. Ẹ sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ màmá mo sá mọ̀ pé wọ́n ní bíi láwọn tí ń sá. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibí wọn ti ń sá. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sá. Níbo lo ti ń sá? Hallelujah. Department ibo lọ wà? I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sá? Màmá níbi ilé mi ti ń sá. Ojú ò sì tì mí pé mi ni pastor wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà ná mọ̀mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsàn ni máa ń ṣe tà.
0: Ta ni máa ń bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
0: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀ mẹ́ jẹun parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé ti tutù, ilé lè mú o, ilé tutù ju o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí nylon tó máa mú.
0: Òun ló ń mú tiẹ̀. Ẹ á jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti yun tan gbé sínú ẹ̀, mo jẹ
0: wọn. Ẹ jẹ chicken
1: náà. Chicken apá ńlá kan, wọ́n ní gbogbo ẹni máa jẹ.
0: Aya!
1: Mi ò lè jẹ oúnjẹ àmọ̀délé gan, inú mi
0: ti dùn. Níbi tá ẹ yóò dé.
1: Àbí bàbá ìlàjì ńlá tán gbé sí mo gbédélé.
0: Fa ìbò wá nìyẹn wà.
1: Mo ti mú ọmọ fàkàrà lé náà.
0: Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àmì Jésù.
0: Bá a ṣe mọ ṣe ń chọ́ọ̀chì nù. Ogun wa tá à ń ṣe rè. Ẹ gbọ́ bí màmá yẹn ṣe ń dún. Ẹ wá jẹ́ ìfẹ́lẹ́ ìparí ẹ̀. Ẹ wá ayò tí ń bẹ nù Kristi. Màmá yẹn ní inú wẹ́mà bẹ́ẹ̀ ni mo ti ń sáf. Níbo lo ti ń sáf? Níbo lo ti ń sin Ọlọ́run? Ìjọ wo ló gba Jésù débi pé wọ́n rẹ̀jísítẹ̀ sára àwọn tí wọ́n mọ̀ sáf? Ẹnìkan ní NYSC wà ni. Ebi mo sọ nú ọ̀rọ̀ náà, kìí ṣe NYSC. Òun kálukú lọ́kàn pinnu pé Jémi náà lọ́ mọ̀ sí. If you are too big to serve, you are too small to lead. And àwọn tí ó gbèrè nígbà tó bá di ayérayé nìyẹn. Torí pé wọ́n ń sin Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ nínú ilé rẹ̀. Níwọ̀nba ká lè sọ nípa tiwọn pé wọ́n ṣe wọ̀n tí wọ́n lè ṣe. Now, ọjọ́ wo ló gba Jésù? Ọjọ́ wo ló fàyè rẹ fún? Ẹnu sì lèèyàn fi ń jẹ́wọ́ sí ìgbàlá ọkàn la máa fi ń gbàgbọ́ sí òdodo. Sọ́tẹ̀lẹ́mi Jésù, mo ṣetán láti gbà ọ́ sínú ayé mi. fun mi ni aye titun re gba aye tojo ti mi Jesu iwo loluwa mi iwo ni ma si ma sin ni gbogbo oju aye mi in Jesus name koju bayen na lo enu la fi mo jewo si igbala okan la fi ngbagbo si ododu bo ba di Wednesday ma si pe yin sita ma si sami si wo na lara won ti o se ribo mi yato si yen gbogbo eyan omo Olorun patapata ni mo fe ke eru ebo ma gba iroyin ayo lo sei ko wa si nto kereju ko si nto poju gbogbo eni to ba gbo mi kan try re ko wa wu ewo bi yaun se se kun ge ire to ba se ko wo wa wo ma ye re ni oni ra laanu eyan meta ni omo laun si number 1 mo laun si Olorun re gbogbo eyin te fe so da mewe e lo account na mo laun si ijoba mo si laun si awon eniyan bi ru ti e atara re koju bayin na lo to re lomi to laun si ra re eya e mu idamewa yin mu ore oluwa je gba iroyin ayo lo sey iba se 1 ba se 2000 ba se 1000 be mi olon ba se fi si oninu e lo account number yi 1966 36 38 73 1966 9 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni da oni ojo ketala number ti o se pin osu elekeje na gbogbo eyan omo Olorun ese bibeli ta ka loni iwe isikeli ta si die lana awaka isikeli chapter 7 titi wo 12 isikeli 7 to 12 gbogbo eyan omo Olorun te ma ki birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni wo ni mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin o olufe e je ma lori YouTube

0: kẹrìndínlógún 16 fi ìkara sàmì eléyìí ní ayé kan tó wáyé tó fi kú ònú ayé ó ní padà yàwó èrè ta ni ò fẹ́ yàwó èrè ta ni ò fẹ́ yàwó èrè ó ní yàwó èrè amen àsọtẹ́lẹ̀ kẹtàdínlógún number 17 kọ́lọ́njọ́ forí tí dópin ẹnìkan ní orí ibo ni prophet yìí lọ ìní sọ fún ọ ìní sọ nọmba tí mo lọ ìtìjọ rẹ nǹkan kí n tó dáwọ́ dúró náà wọ́n sókè torí tó bá rí aládùn àtàn ìgbà yẹn làdùn à ń gbà lọ́wọ́ èsù ló ní ọmọ rẹ èsù ní ọyá máa yọ ahọ́n dínú ọjẹ́ ké number 17 lélẹ̀ láàrin òní sọ́jọ́ méje ire máa wọlé léraléraléra akọlùkọgbà aláàtì àti aláàtì connection àti connection oore ilé oore ìrànlọ́wọ́ blessing upon blessing back to back grace olúwẹ̀wẹ̀. eléyìí ni àsọtẹ́lẹ̀ kejìdínlógún number 18 yé ta ló máa gbìyànjú láti kàn fẹsẹ̀ kanlẹ̀ lẹ̀ lásán kí n sáré sọ ọkọ tó tún wọ bàtà padà ó wọn ò ní sọ fún ọkọ wọ padà tí n bá ti sọ tán tèmi ni pé kànjẹkẹsẹ kanlẹ̀ lásìkò yìí mo sọ tán ìwọ ló mọ bó ṣe wọ bàtà padà ẹyin dẹ́gbẹ́ bàtà olókùn lẹsẹ̀ fẹ́ mọ́ tú ó máa fẹ́ tó tí dèṣẹ́ tó ṣe tán á ti parí àdúrà wa náà wọ ẹ̀sùn kẹwàá ẹ̀ mo pàṣẹ ń bi tó dúró sí o ilẹ̀ kí ni wọ́n pè ẹ́ ṣé bí wọn náà pè ní ilẹ̀ ọ̀gẹ́rẹ́ wọn ní afọkọ yẹrí ni ẹ́ àwọn kan pẹ̀lú alápò kàbọ̀ tí alápò rẹ làwọn mọ̀ sí ọ ilẹ̀ ó létí ilẹ̀ ó lẹ́nu àsójú ilẹ̀ gan lójú ẹni bá sàmì lórí ilẹ̀ tó dún láyé yìí wà á sórí ilẹ̀ láyé sàmì dáadáa wà á ṣerere lórí ilẹ̀ lórí ilẹ̀ mo ní lórí ilẹ̀ wà á bímọ wà á jèrè wàá jójú ọmọ wàá kọ́lé wàá lo mọ́tò kìí ṣe mẹ́ta kìí ṣe mọ́tò mẹ́rin kìí ṣe mẹ́wàá gan wàá lọ́la ilé àkọ́gbé ilé àkọ́ta àṣeyọrí eré ìrànlọ́wọ́ òkèrè ó là àgbáyé já ó là ayé já ó là ayé já ó là àgbáyé já yéé number 19 ìní sọmọ kó wọ bàtà rẹ number 19 are you ready? Ibi ó bá ti rẹ̀ ọ́ sí ní tó stọ́ọ̀pù ẹ ti jẹ́ ẹdẹnukọ àga kí n tó dákẹ́ náà wọ́n tẹ́ ẹ bá pray tó gbòòbá tí ì sẹ́ àdúrà yín ò tí ì ka ogun yẹn ni mo rò pé ogun ayé yín fẹ́ parẹ́ náà wọ́n síbi náà wọ́n síbi ibi ò tí ń gbọ́ fọ́ ìṣẹ́ náà wọ́n síbi mo pa ní àṣẹ níbi tó ti ń ṣe ìpàdé àwọn àjẹ́ nítorí ẹ nítorí ọmọ ẹ nítorí olú ọmọ àmì ni ó ṣe àrá máa tú wọn ká sí àmì lélẹ̀ àrá máa tú wọn ká holy ghost fire yé ẹnìkan wà ń bí ọmọ rẹ kan sọnù bí mo ṣe ń wò ó wọn fẹ́ pa ọmọ yẹn lọ́la báyìí ọmọ rẹ kan sọnù ó ti ń wa ká ẹjọ sáré wá mo kàn rí tán fẹ ẹni tó fẹ wá gba pààtì ẹ ọ̀la ló fẹ wá ìgbàwó lẹ ti ń wá ìgbàwó lẹ ti ń wá kí lórúkọ ẹ láti last kí ni
1: láti last week
0: ọ̀sẹ̀ tó lọ
1: bẹ́ẹ̀
0: lẹ ti ń wá ẹni yẹn
1: bẹ́ẹ̀
0: sọkùnrin ni
1: ọkùnrin ni
0: lẹ ti ń wa ká
1: bẹ́ẹ̀
0: mọ bí ó wà báyìí
1: mọ bí ó lọ ó jẹun tán ó dẹ̀ lọ́dọ̀mí sanwọ́nù bó ṣe dánú ra ikọ̀ wọnú lé mọ́
0: ó jẹun tán ó domi sanwọ́nù kò dẹ̀ wà lé mọ́ ẹ pa àtàwọn fún jésù can you see the prophecy ọ̀la lẹni tó fẹ́ gba pààtì ẹ̀ máa wá toro ti kó sọ́wọ́ àwọn ará bíi kì í ṣe bandit o àwọn tó fẹ́ lóyàn ni o tó máa ń ta pààtì mọ̀mọ́ so fẹ́ rí padà
1: ó fẹ́ rí padà
0: arúgbó ọjọ́sẹ̀ lè ṣe so fẹ́ rí padà
1: ó fẹ́ rí padà bẹ́ẹ̀
0: kí lẹ porúkọ ẹ̀
1: Mansuru bẹ́ẹ̀
0: ìmọ̀pẹ̀ mọ̀ sùúrù ni mọ̀ sùúrù àbí
1: bẹ́ẹ̀ni
0: kí ló jẹ́ sí ọ
1: ọmọ mi
0: ọmọ rẹ gangan
1: bẹ́ẹ̀ni
0: ó jẹun tó sinwọ́
1: ó sinwọ́ lọ́dọ̀ mi sanwó
0: ó domi sanwó ta
1: bẹ́ẹ̀ni
0: a ti gbà yẹn láti last week
1: a ti wá
0: ẹ ti wá káàkiri
1: bẹ́ẹ̀ni
0: elé báyìí ó ti kó sọ́wọ́ lọ́ta àwọn pípù kan ẹni tó gbà pààtì ọ̀la ló fẹ́ wá ṣé mo lè pray
1: bẹ́ẹ̀ni
0: àbíkájọ́ dọ̀la wò kó fi
1: mọ̀ pé
0: mi
1: ò parọ́
0: kò
1: ẹ bá mi ṣe lénìí
0: ki Jesus se
1: ben
0: sai lo npe owo ta kan wa wa pe owo ta yen o fira gbogbo body e ma so oro kan si wa wa la pe owo ta yen mole ti pe owo ta yen ba le fo edi aye di o ma won to gbe wa kan release e wa ro me

0: 98.7 Shining
1: Screen. Àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ikọ̀ agbábọ́ọ̀lù china under 17 ìyẹn lọ́jọ́ tànà ó jẹ́ jẹ́ gángangán nìyẹn kò bẹ́jọ́ dé ó yá mo fẹ́ fẹ̀rẹ̀ kúrò lápá abẹ̀yẹn ẹ jẹ́ lọ sọ́dọ̀ ikọ̀ àwọn agbábọ́ọ̀lù obìnrin tọ́jọ́ rí wọ́n bẹ láàrin ọdún mẹ́tàdínlógún lórílẹ̀‐èdè wa nàìjíríà mo n sọ nipa ikọ agbábọọlu flamingo lọwọ ta wa yi wọn ti ṣe ìtìlọpọ pọnkojú ara ẹni ilé ta mọ sí draw nìyẹn mo ti díje under 17 women world cup gangan nìyẹn ikọ agbábọọlu flamingo ilẹ̀ wa nàìjíríà ló máa kojú ojúgbà wọn láti orílẹ̀-èdè poland ṣe mọ ikọ agbábọọlu.

0: àjọ panápaná ṣe gba ìpè yàjò yàjò ìpè ó ti ń ṣẹlẹ̀ lápá bí ẹ sáré máa bọ̀ wọn ní gbọ̀ débẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ dọ́la ọmọ oṣù mẹ́fọ́ ọ̀hún lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tí kò bá ti ṣe àkóbá fún ọmọ ọ̀hún gáídíánù ló sọ ọ́ di mímọ̀.
1: ó dà ń bi abàdé yìí a máa lọ sí abala ọsùnkàn òun náà ní abala.
0: lámẹ̀ẹ́tọ́.
1: lámẹ̀ẹ́tọ́ wa wọ́n ti ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa alàgbà lẹ́kṣọ́rà ajímẹ́fọ́ alàgbà adésínà adégbètẹ́ ṣùgbọ́n kó tó di pé ẹ gbóhùn wa omidan yọkọ̀ ẹ ṣìwé orin.

onífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn ó yá ẹ gba ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣàlàyé sí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

0: padà láti ẹ̀ka ìpolówó ọjà lámẹ̀tẹ̀ wa wọ́n ṣe wà ní ìkàlẹ̀ lórí kókó.
1: Kókó kejì tí a máa sáré gbéyẹ̀wò ó náà ni ọ̀rọ̀ àlékún owó eléyìí tí ó dé bá ìdánwò wahec ti mọ́lẹ́kọ̀ àti àwọn ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti ìjọba àpapọ̀ tá a mọ̀ sí federal unity colleges. Igbákejì ààrẹ ń gbà kànà ìhùn Alhaji Atiku Abubakar ó ti gbójú agan ó bẹ́nu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pé pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé gan ló jẹ́ pé wọ́n ṣe ń bá ọ̀wọ́n gógó nǹkan fínra lórí ọ̀rọ̀ owó oúnjẹ tó wọ́n owó ọkọ̀ àtàwọn iná ọba tí mọ́ àwọn kankan báhùn pé ìjọba àpapọ̀ ó jọ bíi pé wọn kọ bi ara sí nǹkan táwọn ọmọ ilẹ̀ nàìjíríà ńlá kọjá.
2: Atọ́kùn ó kàn dàbí pé sẹ́rí tí wọ́n bá ní adìẹ ńlá gùn ìyẹn ló tó dàbò yẹn ni jẹ́ kéèyàn ó tiẹ̀ mọ̀ pé ó ńlá gùn ìjọba yìí nígbà míì bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó torí ẹ mọ̀jẹ̀ ká tanra wa ìjọba yìí wọ́n ń ṣe àwọn iṣẹ́ kan ṣùgbọ́n ó máa ń dùn mí pẹ̀lú àwọn tó yí wọn ká tó jẹ́ àwọn olùdámọ̀ràn tí wọ́n ilé sọ àwọn kankan torí gbẹ̀yàn bá fún yẹn ní bóyá ẹ gbà á tó wá fi gba irinwó lówó èèyàn bóyá nísìnyí ẹ jẹ́ kí n sọ pé ó fún yẹn 200 ó wá lọ́ fi ń gba 400 naira lọ́wọ́ èèyàn ẹ gbọ́ iyì wo ló wà nínú 200 naira tí wọ́n fún yẹn mọ́ owó tí mo bu ọ̀rẹ́ o ṣùgbọ́n ẹ wá wòye tó fi ìlọ́po méjì ló wá fi gbà
1: lọ́nà wo
2: ẹ jẹ́ kí n tú báyìí ẹ wo ní nǹkan bí ọdún méjì sísìn nílé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ yunifásitì òun ló wo ilé ẹ̀kọ́ ti lọ bí ìlọ́po tó tiẹ̀ lọ gan-an nígbà míì àti ẹ̀fẹ́ lè sọ torí ọmọ tó jẹ́ pé à ń pa àwọn kan ní returning student bó bá yẹ pé wọ́n san 35,000 tẹ́lẹ̀ torí wọ́n ti wọlé tẹ́lẹ̀ wọ́n kàn déédé wọlé owó wá ń lọ 135,000 ẹ gbọ́ irú bó lẹ ṣe irú òṣùwọ̀n wo lẹ fẹ́ gbé sí yẹn ọmọ tó yẹ pé tó bá wọlé tẹ́lẹ̀ ó ná gbogbo owó àrírú ẹ̀ rí 90,000 ó wá dìgbà tí ó wọlé ó wá di 250,000 ẹ̀yin náà ẹ worú nǹkan yẹn ó ti ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ gíga kan níbi ọdún méjì sísìn ó sì wà ńbẹ̀ ṣùgbọ́n tíjọba bá wá sọ̀rọ̀ wọn ò ní í pé àwọn ní ètò kan àwọn ti gbé kalẹ̀ tẹ ń pè ní ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé àwọn ò ní gbowó yìí àfìgbà tí wọ́n bá tó ríṣẹ́ nígbà wọn bá jáde tí wọ́n bá tó ríṣẹ́ kódà lóṣooṣù àwọn tó ní iye kan táwọn ń fún wọn ibi táwọn dúró lé lórí nìyẹn owó tí wọ́n láwọn fún wọn yìí owó ìgan tiẹ̀ ti ń di ariwo torí nígbà míì àwọn ọmọ yìí èmi ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ọmọ kan owó yìí torí àwọn ọmọ ẹ̀ torí pé wọ́n ti àtún ráhùn náà ni kí ló dé ṣe bí wọ́n fún yín lówó ó ní tó bá jẹ́ 200 kan wọ́n lè ní iye táwọn níní wọ́n ó lè jẹ́ pé 150 ni wọ́n fún yín ìyókù ẹ̀yin lẹ́lọ́ wá sí ìgbà míì sì wà gan tó yẹ pé àwọn ò lọ wá owó yẹn táwọn ó ti san àwọn gbọ́dọ̀ wá ẹni tí ò lówó torí tí wọn ò bá lọ wá tí kinní bá tì mọ́ wọn ó parí nù so mo wá wo gbogbo eléyìí pé kí ló dé tó fi dogun wípé ń fowó kówó iléèwé tẹ̀tún wá ń gbé lónùú jáde ẹ ṣe kúkú jẹ́ kówó iléèwé ó wálẹ̀ kóbi ó máa sanwó rẹ̀ ẹ̀yin ẹ fọwọ́ mú lóyún àárín yìí ò yé mi nínú tíjọba ń ṣe n ló fi jẹ́ pé nígbà míì wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn lè jàǹfààní síta ṣùgbọ́n tí ó padà wá ti ẹ̀yìn rẹ̀ wá ẹ wọ́wọ́ oṣù owó oṣù nísìnyí ló fi jẹ́ pé lára àwọn tí ò tiẹ̀ ní fara mọ́ kẹ́ mọ́ sọ pé yá ẹ fọwọ́ kówó oṣù wa ó ṣiṣẹ́ ni mí èmi ò lè fara mọ́ torí pé bówó yẹn ṣe ń lo òkè sí tẹ bá mọ tax tó ń jáde láti bẹ̀ ó ti sọ́ dìdàkudà kẹ mọ́ wà bọ́ sí gbòòrò torí táwọn aráàlú bá ti lè gbọ́ wípé wọ́n ti fowó kun àbí ẹ ń sọ̀rọ̀ wọ́n mẹ́nu lé báyìí ẹ wà àwọn elépo ni ẹ wowó epo bówó epo tá à ń ra epo nísìn tí ò bá mọ wálẹ̀ nǹkan ò lè wálẹ̀ kò sí iye tẹ́ ẹ lè mọ gbà kò ní nítumọ̀ ẹ mú 1,000,000 lọ́wọ́ báyìí ẹ yọ 10,000 kúrò ńbẹ̀ ìgbà tẹ bá fi máa rí bí ọjọ́ mélòó báyìí 1,000,000 yẹn ẹ mọ wo ni pé ẹ wá ṣé kìí ṣe pé mo lu daiko àbí ànábọ̀ kì í ṣànábọ̀ inflation rate ó ti jẹ gbogbo ẹ̀ atawon nkan to ngba owo so ta ba pada sori oro ti owo ile ewo idawo ibi ta re te wa ba mi si mo ri n to fi din ni adorin oku bi merin lo fi din ni ida to fi le 86% oni won ni agbe lo won ati igbe lo be yen gan official niyan o o wa tun wa ku si owo ilewe kokan ati egbo ti ilewe ti joba talada ni ko se won le ra won yen mu ni awon yen gba ti awon o ba mo gbe owo ifun awon omo lodun tin bo eni o ba lo mo ni oroyin o kere obi mi o 70 si bi 80 te ba si bi won kilode se bi 50 ni joba owo kini owo ile owo logistic owo kini ba ngba te ba fi mo n to sele ile ti kun idi ni yen temi na fi fi eyin kun eni to n kede wi pe owo ti poju tori owo te so yi gan igbe mi go sawo omo temi gan lodun yi gan owo te ti en so yi e mo pe ko ti debe nte ta wa na san niyan ko si to be officially na e ti wa so di 50 nisin sawon bi o ti ko senu e bayi
1: mo fe ki awo bayi alagba additional gbogbo wa la n so wi pe a fe ki eto eko wa ki o ba ti ajo agbaye mu ki o duro re won si ni owo ogun ta ba ti fowo se opo eyin aro ni o gbe
2: se e gbele
1: eyin owo ye gbe ijoba apapo igbese ti won gbe yi lori ati le ro eto eko lagbara
2: seri to ba je pe be ni ko ba da sugbon gba mi ko papo owo yen e ti wa bere yi pe kini won fowo yi se se won fi nko nkan se lara 50,000 yen nisin e je ka wa wo kan tu pale fun wa se o n lo si pe won ra computer fa won omo ni ile eko won ni o abi kini opolopo ile iwe aladani awon lo n se le fun rara won ibo won si ti rowo ori obi na ni won ti fa oni ibi toro yen dun yen si ni yen se bi ile eko giga yo fe si ni wo awon omo to n wole ni ke wa lo wo bi ti won tin keko igba ti won fowo kun owo lewe won ni a fe se bayi e ti lo wo igba le fi mo wi pe se ki se wi pe owo apo wa gan na sa ni ijoba sa ko si igba ti won so pa won fe se kini kan won ni bayi sugbon n ta mo ri ni pe ki saba ri be leyin wi pe owo ewo owo ti won ma fi kun owo sise nigba mi gan ya won ni we ko si wahala won fi kun sugbon won gba pada idi ni wi pe to ba je pe tax ye bayi le nso tele mo ri oga mi kan ke lai pe yi nigba te yan gba owo osu lele to lo to je pe 100 kini kan ni owo tax ye igba ti o ri ti osu ta lo tan yi o ti le ni 200,000 ke yan ma yo yen lori aba ti si se pe 2 million lo ngba owo to ngba gan o ko boya to o wo 1.5 gan te yan ti wa yo aduru yen ki loku mo so tax ye o ni won fi gba opolopo pada so imbo wa la nlo ibita o tumo si pe ibita ti nfo yen ibe na la nba si in ba oro wa dabi enikan ojogbon kan so o kan ra pari oro e si wi pe for backy dance kini for backy dance ni pe e jo lo si waju lowo kan e wa jo pada bi ese mefa ke yan gbe igbese kan si waju ko wa gbe mefa seyin nti to dabi pe ti a ri ninu eto ijoba yi ni o si lagbara gan ko si ye iwe mi o tori mi o si ninu awon to wa ni awon eleto isuna tori tawon yen ba de nisin won le ni ti o ba si ba yen won le ko ye mi tori emi o ri bi to je yi pe e mo mu nkan le owo le nbi e wa de nibi nte wa seto dide yen ohun o wa ni kapa nkan to ga soke okay bo wa ni yi pada o se de
1: e ja de ka ipolowo oja bi abade a si ojo opo le fun awon eyan wa tin benu le kawon na ki won da si eyin ara le e ma yi kuro nbe adeto o
3: With Jesus' joy in our hearts, Canaan Ministries, aka Champions Church, invites you all to our 36th anniversary celebrations and ministrations. It promises to be an amazing time in God's presence. From Thursday the 16th to Sunday 19th of July 2026, the program kicks off on Thursday with a praise service led by the Canaan Voices and our guest music minister, Bola Discovery. And from Friday through Sunday, God will be ministering to to us through our guest speaker, Reverend Samson Adetomobi. Venue is number 2 Champion Street, behind Mount Olive's Farm, Ilori. Service starts by 5 p.m. daily, except the grand finale on Sunday, 8 a.m. Hosts, Reverend and Reverend Mrs. Emmanuel and Grace Adedayo Oshets. God bless you, and we look forward to seeing you.
4: Good for your body, yeah, you, yeah.
5: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
0: Láti ẹ̀ka ìpolówó ọjà ayé wà nínú láǹfààní báyìí láti bá wà dá sí láti orí ìpè tàbí orí WhatsApp number wa 09136556952 ní ojú òpó tẹ fi lè pè sí bá wa
6: 09136556952
1: Kolade Ayinde lati Asada woni ijoba woni lo lati so oro ti kom le awon ti won o se awon ti o duro re kuro ninu awon gbo oba won ni ki won si lo awon ero ayaworan loju oforofo eyan drone te ma ayaworan ni bokele CCTV ki o ma monitor eto abo e seun adupe hello
7: e ka re keto
0: e kojumo
7: oruko temi ni Ibrahim Gausu lati Gambadi
0: agbo
7: yin ti ni po na awon ajini gbeyan de mi first en tin yo ba fe ko ma si fomo olomo fa awon fe jiwo jomo ta awon gbe awon le jomo olomo gbe o fe jiwo din yawo ti won gbe ani din yawo ni yawo gbe ijoba na wa pa omo ti won sodo nisin awon na wa da awon to hun lele bayi nisin ama bi abade ya jo aroju to ara bayi pe to o ti bi pe la ma fin wo ere bayi lati wa ara pa wo ara pa nu ete na ni ki wo fi wete fun won bayi nisin aro joba pile kwara na ni ewu na ta na lo loyo yen na ka na o lo fa won to wa ni kwara yin ayin na ta na ba fi were wo were ti o ti wa di won ko ka family won ti o fete wete fun won mo ro pa na da won to ku le le ti a wa lodo won to mi je si pe aya fo won ta na ba ti gbe la won bandit yi ka joba na ma gbe fun won elekeji ne po owo ja owo kun owo ile iwe awon omo se ri emi o ka ro are wa ni tara mo ko mo gbo re do bi o ti gbo awon to so mo won mo gbo ti se le nlu ara ni lu ta ko do ma fu kun wa e ki ati ne ko ta won mo ti bayi nisin ta ba so ko kun bayi nisin bayi nisin boyo bi mi nisin 100,000 bayi nisin boyo lomo meto fese samu lodun lodun kan nibo ni ko ti rowo ti osan fun won aya bi ko tin kan de fun fomo Nigeria ni an tin kan de fun bi ba je pe ko na ni o wa le ni ko wa le ki o mo ko ri ya ro fomo Nigeria de ko ni o ba wa le ni ko wa de ko je ro fomo Nigeria ama ka fun ni laje ka mo fi godidi ewure lowo eni yi ati ti joba yin se fun wa ko te wa lorun o
1: ẹ ṣeun adupe fun idase teyin lojopo whatsapp wa bakan na ẹni ni on dupe lọwọ ijọba ipinlẹ ọyọ fun iṣẹ takutaku ti won ṣe ati igbiyanju bi won ṣe dola awon oluko ati awon ogowere won ni ilana ti won loye won lo je le to moyan lori won ni won wa ro ijọba ipinlẹ kwara kawo na ki won gbe igbese ti o to kọlọn ko bukun ile ipinlẹ kwara ti ile nigeria honorable abaya yusuf lati agaka isale fulani ilorin awon ni won fi eyun ti won fi sowo si wa eni kan be nbe omido
0: ele karo
7: enu
0: e ko karo
7: e ko juma wa ku eto hello
1: an gbo yin ete waju
7: to oruko temi ni lukman ele le lati baboko
6: aki e ani eri program e ku eto na olohun ni je ko baje se ri lori oro ti ti onile we ni mo fe da si oro government wa yi olohun ko sanu wa ni e wo ye ti awon eyan san tele ko to di pe government yi de e wo gba ti won de e wo nti kaluku to nsan won tun wa ni ko ti to igba ti election o tun wa waye ni 2027 tele so tun wa waye ni joba yi tun wa lohun ti tun fowo kun ni tin tun ma ti pe ti an ba tun wole elekeji ka ma reti pe won gbe owo wa ki lo bi 150,000 so omo Nigeria le mi ro ti won da gun tori to lohun ba 2027 tin ko lohun je ko diwa laye omo Nigeria ki won wo bi ti won digbo si ko to di pe won ibo ka tun ma fi ka ba ma je to ba pada ya lojo waju e ku eto
1: e so fun iwoye teyin diakoni olumoye wa ayinde lati osin italepa won ni ka fi oro oselu le ani ka gboreyan fo gomina seyi makide ni pataki julo are bola tinubu ati awon eso alabo wa ani nilo lati ma debiro makide sugbon ki a ma fi ope fo olorun bi won se dola awon ogo were ati awon oluko yi eso fun idasi teyin.
8: Hello.
9: Etaro.
8: Etaro.
1: Ete waju an gbo yin o.
8: Ojo an ya de tin gina to.
1: An gbo yin.
8: Bawo ni opolo awon mi si dori kudu na an
1: ko. Eh eh edaku, edaku, e tori Olorun. Eh iwoye ti yin ni ke so.
8: Eh. Iti mo fe so ni pe gladuru bi Governor Makinde bo se gbianju to de almost every 3 days. Olo update bi nkan je nse bi ka nkan to a ma so pe bi pe ko ti nkan kan nipa mo gbadun alejo te gbe wa so pe o ba tete ke ma gbe wa lojojumo mo yen nipa won check won salaye bo ti lo Olorun ran wa lowo lori ti owo ti wa eja ti neko kini ijoba apapo kini won se pe won mu nkan le fun gbo mara ilu na eyin na le fowo kun wo neba ti o gbe le e fowo kun wo epo o wa ti denun labe ijoba yi 2027 Olorun ni je pe baba yi o wa mo o.
1: Daku ati je ko di mimo fun yin lekan pe oro alufansa awa ofe lori eto ye iwoye on kaluku ototo ni ebi ni pa ni bakan na oro te ri ke ndun ni bakan na eko eto mo ki ijoba Oyo ati ijoba apapo tori pe ko si ope kankan fun ijoba wa to wa proactive ju reactive lo mo ki gbogbo ara Oyo ti won fi gbeta ti gbogbo aye fi mo wi pe kan se won ni Oyo mo ki awon eleto abo wa ti won jagun ajaye won ni oju gba won ti fun wa ni Kwara opolopo awon eyan wa lo wo lowo awon bandit ni Kwara opolopo awon eyan lo ti ku si akata awon ajinigbe ni Kwara igbese wo la wa ti gbe ni Kwara ti gbogbo agbaye a mo wi pe ta fi mo wi pe nkan se wa ni Kwara won ni kini ise awon comrade gan oda ejina Abubakar yes sir awon ni won fi eyun sowo si wa won ni ka ro omi da ti omo baba teacher won ni won ki la meto wa lori oro awon akeko ati awon oluko ti won gba kale adupe fun Olorun oba asiki ijoba ipinle Oyo ati ijoba apapo latari ajosepo ti won lo lati ri awon omo yi gba kale won ni emi ro awon ijoba wa ki won gbajumo eto oro eto abo ile waju ti tele lo ki opin le de bas ki opin le de sin iwa ajinigbe ati ipaniyan ipakupa ti awon agbesumo mi se nile wa lori oro owo eko ti o ti ti o fi kun won ni aro ijoba ki won ro dada ki nse igbese ti o da ona lati tun fi owo gba owo lowo awon obi won ti won ekun okay e seun ogbeni Ahmed Banjo lati airport awon ni won fi eyun sowo si wa eja we ni to wa nbe omi do.
10: Hello, sir. Hello?
11: Ekojumo.
10: Yes, I don't know. Ekwa taro olohun je ti lagbara olohun. Ashem. Hello?
11: Awa pelu
1: yin. E so, a gba yin.
10: Mo ti ale mi je gba pelu la kan to Olohun ti won. Ashem. A je ti en dari wa na Olohun ko ni da la kan yin. Amen. Seri joba ta ba si o se yulo a joba yan bi nju. Pe so sa de yulo se ni olo se pe yin. Ìgbésọ̀rọ̀ ìjọba pé irú ọgbọ́n ti á lò tí a ti rí àwọn ìrìnàjò kó ní ọ̀rọ̀ ìgbọ́n tó ń kí á fi hàn gbà lé. Babalamọ́ ló sọ̀rọ̀ láti ànkẹ́. Babalamọ́ ló sọ̀rọ̀ láti ànkẹ́.
1: Ẹ̀dá ẹ ṣeun.
10: A ti gbọ́dọ̀ àwọn èèyàn gbò ó rí àwọn èèyàn gbà kalẹ̀. So oríṣiríṣi ọgbọ́n wà tí a lè máa lò. Ẹ̀dá ọmọ kó má ti. Ẹ̀ṣẹ̀. Irú ọgbọ́n ti á lò yìí nísìnyí tí a sọ ti bọ̀ àwọn náà ti pè ní Saka
1: oni yo muritala lati olore won ni won kiwa won ni alekun owo wayeki te moneko yi won ni kin se ipinu to da oni tori yo tubo mu ki nkan ko le koko lo ile de ni fa won eyan won ni ijoba wa nilo lati wo ona mi ti won gba lori oro ati mu pe keto eko wa ki o fese wa le si oni ko lohun ko bukun ile yi e seun eni na kiwa won ni akojumo won ni ijoba apapo ko lo ma so iye owo ti won san lori wayek won la won o le so ti we neko won gba bi wa pe ibo ni awa ti ri royin yi ati pe lo ni won so tele Isa Muhammad lati Ilorin abeyin ba doju awon paper iwe royin ojojumo ile wa loni e lo ka be pe ba ti ka tan e wa le pada fi ateranse ke fi sowo si wa e so awa ko la ko awa ka ni
2: won ti ebere won lo ni won gba tele eh won
1: be le won ni e ko giga awo ko ti ko wa npapa mora lori eto loni en ti e fa ateranse sowo si wa ta le ka ma almaso lati oja oba e seun adupe David Williams e seun o Oloye Fadipe Abolarin lati Yakuba esun fun ateranse yin a le ka mo ni akoti ko wa npapa mara tori Olorun e fi yetenu so e ma pade awon ojugba wa mi lola alagba Adechina Adegbite a ma ri yin gba lasi Olorun oba agogo mewa yaleta ja pade lori to e ba wa dasi Ayodeji Ayola loko mi
0: o mi dan kola yin ka ja ni Ajibade le mi je
11: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo Diamond 88.7 FM e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon ri aladidun fun igbadun ti yin nikan ni o Diamond FM Ikoni tonton, nyeri, nyeri.
12: The time is 9 o'clock.
11: Ago mesan tilu.
13: Ferobin ion ake, the good for your body, yeah, you, yeah.
12: Oh, yes.
5: Wake up, feel strong, feel free with Ferobin. Iron for you and me. Ferobin is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferobin, the ideal blood builder.
14: In the fine city of Ilori lies a secret.
15: Diamond 88.7 FM.
14: Radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM.
16: The best radio of national, like no local, other. International news and sport. Chill into New Sponge and Diamond 88.7 FM. New Sponge, all about the news.

0: ku ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́ bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: bóyá.
1: Tọ́ mú kí n pe ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ètò ẹ bá wa dà sí àtọjọ́ ajé pẹ̀lú Ayọ̀dẹ̀jì Ayọ̀lá ọmọ bàbá tíṣà. Ọ̀nà ni ẹ ṣe ń gbọ́ ìkànnì kejìdínláàádọ́rùn-ún o lè ọwọ́ méje Diamond FM tó ta kàmálẹ̀ sílé Ìlọrin ọ̀nà ni ẹ ń tẹ́tí sí. Lónìí gẹ́gẹ́ bí a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ láti bí ogójì ìṣẹ́jú ó dín bí ìṣẹ́jú mẹ́rin báyìí. Ẹ rí pé àjọ kan tí kò rọ̀gbọ̀ kú lè jọba tí wọn kò ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú Golden Era Movement. Àwọn ni àlejò mi lórí ètò lónìí wọ́n ti a ti ń ṣe àlàyé ọ̀rọ̀ bọ̀ lórí kókó ohun agbéwa gangan nísànsàn tó ní ṣe pẹ̀lú ojúṣe ìṣèjọba. Àwọn ẹni ayàn sípò àti ẹgbẹ́ òṣèlú ti mọ àwa aráàlú nísànsàn. Right Honourable Habib Kadri wọ́n ṣe ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ yìí pẹ̀lú mi Comrade Tomi Vincent Fadun Madi wọ́n bẹ pẹ̀lú mi Comrade Lureni Alawan ọmọ Yorùbá. Àwọn ohun wọn lẹ ti ń gbọ́ láti ẹ̀kan arábìnrin Muhammed Rukayat tí wọ́n jẹ́ alákòóso ẹgbẹ́ ò ní ìjọba ìbílẹ̀ Ẹbàrò tí wọ́n ń bẹ bí Comrade Olúṣẹ́gun Fatoyè. Àwọn náà wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀hún ọmọ ìgbìmọ̀ Májòbàjẹ́ ti mọ arábìnrin Láfíà Ramat tí wọ́n jẹ́ alákòóso ẹgbẹ́ àjọ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Káyàmá. Comrade Nureni Lawan ọmọ Yorùbá kó tó di pé a lọ sẹ́ka ìpolówó ọjà. Mo ń bi torí inú ọ̀rọ̀ yín ẹni àwọn èèyàn tí wọ́n gba káàdì ìdìbò àbí tí wọ́n fowó kọ́lẹ̀ sọ́dọ̀ àjọ elétò ìdìbò pé wọ́n fẹ́ gba káàdì ìdìbò wọ́n jẹ́ mílíọ̀nù kan ó lé ẹgbẹ̀ta. Àwọn tí wọ́n wá padà dìbò lọ́dún 2023 lẹ́nsọ̀n wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà irínwó lé. Mo wá bíi pé kí ni ẹ̀yin rò bíi pé ó fà á tó mú pé kí àwọn èèyàn kí wọ́n máa lè máa jáde dìbò yìí àti wípé ọ̀nà wo la lè gbé gbà láti mú ìfọkàntán àbí confidence táwọn iléèbó máa ń pè padà sọ́kàn àwọn aráàlú pé ẹja kópa nínú ọ̀rọ̀ ètò òṣèlú nítorí ẹni ta bá wò látọdún 1983 ti di àkókò tá a wà yìí pé ó jọ bíi pé àlékúndébà ni ọ̀nà wo lẹ́rò bíi pé a lè gbé gbà lórí àti rí kínní kárí ṣe.
2: Àkọ́kọ́ ń bẹ̀ sá olóòtú wa Àbátọ́kún ìbéèrè tẹ bí mí àtèmi àtẹ̀yìn láfi rí ìdojúkọ tí ń ṣe wá yìí sọ́ọ̀fù.
1: Èmi ò ń ṣe olóṣèlú ìsìn jẹ́ ọmọ ẹgbẹ́ ìjọkọ̀.
2: Ara àwọn ìṣòro tá a fi rí àwọn èèyàn jáde dìbò náà nù olùdìbò ó yàtọ̀ sí olóṣèlú ẹni tó mọ́ṣèlú níṣẹ́ yàtọ̀ sí olùdìbò. Àná ọmọ Nàìjíríà ó gbúdọ̀ mọ̀ pé ìta torí ẹ̀dá jẹ́ẹ̀mù ni kọ́kọ́ rí àyín Nàìjíríà ná ipe jẹ́ẹ̀mù tara rẹ jí lórí pé ojúṣe rẹ dìgbò níjọ́gbò.
1: Má jòkó
2: wọ́n wò náà tẹ̀bísàn ìjọ ta bá ti ń rí èèyàn àwọn èèyàn wá jáde dìgbò làwọn aṣíwájú tó mọ̀ pé ojúṣe àwọn láti ṣe dára pẹ̀lú wa. Ẹ̀yin náà wo iye vóòtì àwọn tó wá dìgbò yìí ẹ wo iye àwọn tó rẹ́jísítà káàdì ìdìbò yìí a rí mẹ́ta àwọn tó ní àwọn gba káàdì yìí nínú àwọn tí ò jáde 1/3 àwọn tó yẹ kó dìgbò ló dìgbò tó dáwọn yan ipò fún wa ní Nàìjíríà àní Kwara. A ti wá bẹ̀rẹ̀ sí ṣètanijí a ti ṣe ti káyàmọ́ a ti ti bàrùtí níjọ láti ṣe ti ń bọ̀ ní ọ̀hún ẹni tí ń ṣàti ṣe ti ń bọ̀ wá yìí à ń lọ sí Mòro Ẹ̀dù àti Pátígi Federal Constituency.
1: Láti lọ ṣe kíni.
2: A fẹ́ lọ lè ṣe tá à ń pè ní induction. Induction ni pé àwọn coordinator ward tá a yàn níbẹ̀ òun a fẹ́ kó wọn papọ̀ tójú kan ní Federal Constituency yẹn láti táwọn jí pé tó ẹyẹ bẹ̀rẹ̀ ṣe káàkiri ward ni o. Ẹ bẹ̀rẹ̀ sí polongo.
1: Ìpolongo kíni.
2: Ìpolongo pé ẹja múra ẹja dìgbò. Ìpolongo pé ẹjẹ́ kí ìlú wá yàtọ̀ sí ti dáadáa. Ìpolongo pé aṣíwájú tábà yàn kó jẹ́ ní tó ṣe tán láti sìn wá kìí sẹ́ni tí ó sin rẹ̀. Ìpolongo pé ìgbò rẹ ó lè gbàlù rẹ là ìgbò rẹ ó lè pàlù rẹ lẹ́kún tó bá dì. Ìtí jẹ́ẹ̀mù gbé lọ́wọ́ yìí káàkiri àwọn tí ọlọ́run wọn ń wọnú Nàìjíríà tí wọ́n dá jẹ́ẹ̀mù kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tá a ti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò àwọn kan máa ń dálẹ̀ fásitì kan ẹ̀kínní kan group kini kan group eyi to je collective group bi gem yi o so won ipolongo yi nisin on enti awon ara moro lati di atedu awon eyan wa ta ni nibe a ti pe a coordinator a meet won
1: comrade Lureni Lawan omo yoruba eh ti dahun bere mi
2: ona bayo
1: eh ona lati le mu pe ki awon eyan ki won ni igbokanle wi pe a fe kopa ninu oro eto isejoba eto oselu
2: o wa idahun na mo ti fe akoko nu itaniji le yi nko je ara won idahun nu ti se leyin doto a fe tayan jinu ike ekeji ohun leleyin ohun ni wi pe ka jo bida lere wo ipe ibu la nba orilede wa lo ni bu la nba ibi ta ngbe la nba lo ti a ba fe gba eto ijoba wa leyi ti o fi lo bo si ye ko lo afi ki gbogbo ajo dide ni Nigeria fun apere e ja le sira bayin e ilu to wa ni Nigeria loni ko se ka tan ama state tanka is that state in Nigeria
1: balo lulu le wa Abuja
2: Abuja ni Kwara ti wa ani 16 local government ni Kwara awa ni 193 ward ni Kwara e je ngbe fun yin Kwara state ani 16 local government awa ni 193 ward ni Kwara adigbo yan councilor ni ward adigbo yan siamonu council ni local government gege bi asoju leyin gba hun ayan awon assembly awon olusofin 24 lani anyan repu mefa tin lo abuja lo ko wa anyan senator meta tin lo abuja lo ko wa awon ta ndigbo yan yi kini won lo le se lohun ise kini won mu wa fun wa se ta na won ni won je se ta reti kan se ni won se gbogbo bere te temi na nbi yin pada yi idi to nde je so ri afefe ni pe ohun ti je mo gbe lowo nu to take our leadership accountable to what we are expecting from them. Ipe ta ba ni adigbo fun oni kako nje nta ni ko lo ba si lohun lo nje opo elomi tan ba digbo fun won tan won ori won mo o o de odun meni la won state kan abi nbo mi in da ko kaka o ama jemu ohun ta tun se ni pe ma jade digbo ni kako tun gbiyanju lati le je ni ti ajo mo pe awon asiwaju wa loju se won lati ma se eni ta ba di pe have digbo fun oyoju a kini radio a la ogbo sita ti ba digbo fun oni kilo ta di o jemu lo gbe wo apart pe digbo telegbo re tunu mo digbo de kako teleju se re to se pe nta digbo nto re nika to nika digbo fun yan e ja we nta digbo fun awon alupa ide yan po nu eyan
1: comrade Nureni Lawan omo yoruba o pada wa sodo yin eyin ara ile eyin so fun pe a le pe ke dasi ohun ti a n gbe yewo laaro ye bakan na ile fi ateranse text sms leju opo whatsapp wa ile fi sowo si wa e mo awon ero bani soro n sugbon eyin te ti ni lowo 0913655 6952 iyan ni ojupona te le gba wonu kulu yi loju opo whatsapp number te le lure 0913655 6864 ko to di pe won ma gbe ipe eyin ara le ka wa ti ranse yin e je sare lo sodo awon alakoso ajoy lawon ijoba ibile apa ariwa ni ipinle Kwara ki nbere latodo arabirin Muhammad Rukayat woni ko se de tolorun ba gbo e ba wa so loni fere njogi awon kan ti comrade Nureni lawon ti won ti menu bayi laarin bi iseju kan
0: to jama besaka se bu ipurando turukigi bi ka tonton de giwu na be to bura ni na be giwi Rukayat Muhammad Hassana nakana zaya sikitendi sanawa su garigere igbe teni so ya nsan igberu political ngari amoya nawa gem ya bagerun golden era movement movement ya nawa sanka besen genye ye ba rokoko menwe ni ako ankanye ya yo batreba mo right awon right yen right for your fight for your rights and know your rights so yes and now I mean yen son jama enena kin gere ya npa to ki ba ka yoru ngerwa ba be hen ton bu ba yen jam ye ye na wa won ya ku yen bana ba na jam yasa gere mu mini yen ye mo krosen we win gan mo we yasa de freedom fighters ba ye krosen ba ton bu be ba ton bu be hen gari to ma sa to ma sa yen bana ndo ye krosen so be hasa yi gberu ngari mo yi gbenu dabi dabi amo yi gbenu dabi no yi ba wa mo siasa run so siasa ri gberu ba amo ye ni be hasa siasa ru mo sa na wa so ton bu noni wikia that is enlightenment so be help person yana kane ne ne na na ne na sa ben coordinator za jemdi na ka ga ha barutengi ye so jama iso agori o de me so ko kosina
1: Arabian Mohamed Rukayat, Ona ni ati boy ti won je coordinator ni Baroti local government. E je ki lo sodo Arabian Lafia Ramat ti won je coordinator Jem iyan ni ijoba ibile ka mo.
3: Jamaa.
1: E ba sumo kini dada.
3: Ke jamaa. Mambe apo unza kama Lafia Ramat. Mamu meke. Mamu ma Jem ya o. Wa Diamond FM kewo ke wa jemu akume egbe ke akuke eke siasa yanlo wa mome wa sueke ba de nye pramusu poke ba de yezi ao mambe akodnito za kama wa keke last 2 weeks wa koneto no kakakuwa pingi badon son ma yen ke ku amusu anyanna ndenyenzi bade swan pa ama poke we o bade sueke anyan pura amusu ambe wo poke ku anyanna sueke anyan pura amusu masabuke
1: eshun eyin ara le e ba wa da si le se n tete si lati ikon igbon sa fe diamond eleti o ta ko male le ilorin ni ipinle kwara awon si ojo opo le ko to di pe mo tun pada sodo comrade nureni lawan omo yoruba lati takoto awon beri kan si won e ja we ni to wa nbe hello atumo 0913655692 yani ojo pona ti ojo ero bani soro te le pe wonu yara igbon sai fe sugba be ba fi ateranse sowo si wa 0913655864 ni hello oda e sha ja ma gbianju re ojo bi pe ojo pon ko ma je pe won ko lura won ni e le gbianju ojo opo whatsapp on 0913655864 ajo bi pe eleyin ri ba kan hello oda eje wo ojo opo whatsapp won ni eni ni opolopo awon eyan won ki ndibo ni titori pe won gbagbo wi pe ibo won ko ni won ka ani ko lohun ba ko bukun ile Nigeria honorable Abaya Yusuf lati Agaka Isale Fulani ile Ilorin awon ni won fi eyun sowo si wa alara pe lati Ofagara ti won ni won ki olotu ati omo Yoruba won ni edakun se ki n se pe e fe dogbon ko awon eniyan jo fun gomina bi awon se bere no eje n we ni na hello egbianju ojo opo 0913655864 0913655864

0: Bite multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn
3: yẹrin sọ nípa àgbékalẹ̀ ìròyìn
2: tí kò lẹ́ja bákàn nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá,
5: àwọn tí Ronaldo nìsí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
5: Akinyin o,
6: akinyin akinyin àlùyìn lọ́gbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM? Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
7: Àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé awonítọ̀ ń kájú. Ìfọkàntọ́ òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abraza tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ǹbọ̀kì gúdùgbà ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyírí ẹ̀wò. Níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara. Ẹyírí ẹ̀wò ń letò tí ó ti máa pàbí ìyàbìdú kókó kòkòkò kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abraza ti gbé ṣe nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀lẹ́ẹ̀kejì ńlábala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí àtọ́kù ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abraza ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó.
8: Ètò yóò máa wáyé ní
9: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago 11:00 sí 12:00 wákàtí kan gbáko.
8: Níbi tí ó ti máa bá

ni Fọlọ́run ọba mi, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé, ọba tó ma wà nígbàtí bẹbẹ ń bẹ, gbà tí ó sì ma wà nígbàtí bẹbẹ ò bá ní sí mọ. Ọlọ́run ọba mi náà la ń kó bẹ́rẹ́ fún ní dédé àsìkò yìí. Ẹyẹ èèyàn wa ẹ kú kalẹ̀, ẹ kú àmójúbé tó yé tó wá, ẹ yí rí ẹ wò. Ẹ wá tó mi ọmọ Àlàbí náà lórúkọ tèmi, èmi ọmọ ní èmi lọmọ wọn ní sáà wá àwọn ga ọmọ níbo ẹja, òwe ọmọ Arígbúṣọlá. Ìsínsunkún kọ́dọ̀ mọ́ gbẹ̀kùrú, sunkún kọ́dọ̀ mọ́ fà, àti sí àti kòrò báyìí la àmújọ̀rùn ńlá nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ yí rí ẹ wò lẹ̀tọ̀, ètò lẹ yí rí ẹ wò, ẹ mọ̀ bá wa ká lọ.

0: kábíyèsí ọlọ́run bíi elédùnmarè ọba bẹbẹbẹ tí mọ bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì mọ bẹ nígbà bẹbẹ bá kọ tí ọba bẹ mọ. ọba mi aláràbí ọ̀wàwà tí mọ wà nígbà tí wàwà bá wà tọ́jàsípò náà ni ó mọ wà nígbà tí wàwà bá kọ tí ọba wà mọ.
1: kábíyèsí elédùnmarè.
0: ọba lè wí lè ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bíi elédùnà ni ǹjẹ́ mo kí ọlọ́run mo kì í torí pé náà lọ́ba tó ṣe kéèyàn máa wárí fún gbogbo ìgbà òní ni ọjọ́ kẹtàlá nínú oṣù keje ọdún 2026 kábíyèsí ọlọ́run bíi elédùnà amọ̀ lóore o ìwà lọ́ba bẹ́ẹ̀bẹ́ẹ́ tí máa bẹ nígbà tí bẹ́ẹ̀bẹ́ ń bẹ tí ó sì máa bẹ ń gbà bẹ́ẹ̀bẹ́ bá kọ̀ tí ọba bẹ mọ́.
1: bẹ́ẹ̀ni.
0: ìwà lọ́ba tí máa wà nígbà tí wàwà bá wà tọ́jàsípò náà ni ọmọ wà nígbà tí wàwà bá kọ̀ tí ọba wà mọ́.
1: kábíyèsí rẹ ọlọ́run.
0: ìwà lọ́ba lè wí lè ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bíi elédùnà ni. ìwà lọ́ba tó pa gbogbo ẹ̀dá mọ́niyàn àti ti mí àti ti òmí tó ṣe pé ẹni tó wù nínú ọlá ńlá ìlú jí sáyé lónìí. bá a ti jí sáyé lónìí ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ nínú kòtò làwọn jí sí.
1: kábíyèsí rẹ ọlọ́run.
0: bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ogunlọ́gọ̀ àwọn kan ń bẹ ọwọ́ lọ́wọ́ làwọn wà. ntọ́ dá mi lójú gbangba ni pé béèyàn bá délé ìwòsàn ẹ bọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn ń bẹ̀ tó ń gbà tọ́jú ká tó wá sọ pé àwọn ti ń tọ́jú wọn. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mo kì í ẹ tún kọ́ àmójúbà lórí ètò tá a pè ní ẹ yiri ẹ̀wò fún tàárọ̀ tòní. lórúkọ olùdásílẹ̀ kan níbi tá a wà ẹ̀ ló kọ gíwà ilé iṣẹ́ àti gbogbo lọ́gàálọ́gà tó di ẹ̀ka lọ́lọ́kan òjọ̀kan mú láfi kí í ayọ̀dèjì tá a mọ̀ sí ay ló di yàrá agbára mú bọ́lá olójókòó ló kọ tèmi. aláwọ̀ ikọ̀ ni ọmọ ní kò yẹ ẹ̀sọ́ èmi lọmọ síbà ọmọlọ́wọ́ ọmọ sáré ọmọọṣẹ́ ògùn ògùn lọ́lọ́jọ́ kan àpẹjọ rẹ lọ́lọ́jọ́ gbogbo adédé ni mi ti fi elégédé soge pèdèpèdè tó ní kọ́ máa kéde ọmọ dèdè rú bọ́lá ọmọ olójókòó tí ò fo rọgbọ́n tí rọgbọ́n kọ́ tẹnukọ́ tètè gbọ̀ngbọ̀n kọ́ mo ní ẹjẹ́ ayẹyẹ sọ́tún ẹjẹ́ ayẹyẹ sórí tó ta bá fọmọ wọ́ mọ́.
1: a ó nà kan pa.
0: ara ń dé ẹkùn bí ọba jọjú.
1: ẹ bá ń ké sọmọ lóńgì ní pé kó dá tiẹ̀ káwòrán.
0: ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní.
1: ẹ yí rí ẹ wò.

0: Diamond 88.7 FM náà la wà yìí. Ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí Facebook Live bákan náà kẹ máa gbọ́ wa kẹ máa wò wá. Alájà Wáwù November Express bó kí yín ẹ kú àtẹ̀lé ẹ kú gbogbo ìgbà Yorùbá níbẹ̀ ni ò bá fẹ́ràn ẹni wọn ìwòran ẹni.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo kí gbogbo ọmọ Nàìjíríà, mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara, mo kí wa pé a kú dédé àsìkò yìí. Ẹ̀rí pẹ̀lú àṣẹ Èdèmàdì ṣẹ̀ṣẹ̀ tàlejò wa bábá wa lórí ètò láàárọ̀ yìí. Ṣùgbọ́n ṣáájú kó tó di parẹ́ àlejò wa wọlé. Ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ alálàáfíà la mọ̀ sí, léyìí tó sì dá mi lójú pé àlàáfíà yóò mọ̀ jọba lọ títí láéláé káàfàdà.
1: Àmì.
0: Mo kí gbogbo wa ń bi kíbi tá a bá ti lórí ọ̀fẹ́ tá à ń gbọ́ wa lórí ètò ẹyẹ ẹ̀wò fún tààrọ̀ tó.
1: Ẹ̀kọ́ àmójúbà wa o.
0: Àràgbé layé ẹjẹ́ àtẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Aríọlá ń pè ọ́ bí wọn ò bá rí ọwọ́ pẹ̀lú mi.
1: Òdodo ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ òṣèlú tó ti wọlé gbàgbàgbà báyìí tá a ti kó ságbami rẹ̀. Bí àṣà ọ̀gá kan Aníbọ́bá wá yóò lọ o. Ìran kan ó sì máa wá, ìran kan máa lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ní mọ́ sábà ṣẹlẹ̀ tí ń wáyé. Pàápàá jùlọ tá a bá ti bọ́ sínú àgbàmì òṣèlú. Mo kàn fẹ́ ká rọ gbogbo wa pátá pàápàá jùlọ. Gbogbo àwa tó ṣe pé Ọlọ́run ká dàrá a lórí ọ̀fẹ́. Títóbi Ọlọ́run ò bẹ̀lẹ́dùá.
1: Kábíyèsí rẹ̀ Ọlọ́run.

0: ọmọ bá ti cha bí wọn ti gbé wá láàárọ yìí rèé ń tèmi bíi ká ṣera wa ní sítí mo fẹ́ ya ẹjẹ́ ká yára wa ní làákàì ọ̀rọ̀ òṣèlú kì í ṣe tá a rù lórí táwọn àrùn ń rù pé bó tilẹ̀ wù kó wúwo tó mo gbọ́dọ̀ gbé ni mo fẹ́ pè wá ṣàkíyèsí mo fẹ́ ya wa ní brain bí àṣà olóyìnbó ìpínlẹ̀ kwara látọdún 1967 ni wọ́n ti dá ìpínlẹ̀ kwara kalẹ̀
1: a ti ń bá bọ̀
0: oríṣiríṣi ìjọba ló ti wá ló ti lọ a ti lòjọba alágbádá a ti lòjọba ológun kọ́dà lòjọba oníkakí kọ́dà ẹlẹ́sìnkí ti wá ó ti lọ ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí ẹ bá ń pàkíyèsí àwọn tó ṣe pé wọ́n láǹfààní orí ọ̀fẹ́ láti dá sọ̀rọ̀ òṣèlú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹni mo ní ká ṣe é pẹ̀lẹ́pùtù mo ní bá máa ń sáré ẹjẹ́ ká máa wo ẹ̀yìn wò torí nǹkan kan kó ní tí mo rí o from experience ni ẹ lọ wú àtẹ̀yìnwá àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá dà níbo náà bá a járí ó kọ ọmọ ẹni ó nìjánu ọmọ
1: bẹ́ẹ̀ ni
0: olóòní kan lọ kọ́ ó ní tayé bá sọ dà
1: iná náà fi bú ọbọ̀ dọ̀la
0: ẹni wọ́n fi bú ọbọ̀ bá dọ̀la ẹjẹ́ àtẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi mọ̀mọ̀ ń wí èmi mọ̀mọ̀ ń sọ èmi mo lè sọ akẹ́kọ̀ọ́ létí ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni ó sì bọ́lọ́rọ̀ bá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbọ̀rọ̀ sọ ń kọ́ ni mo sọ pé ìwọ tó ń gbọ́ mi tó olórí ọ̀fẹ́ láti dá sọ́rọ̀ òṣèlú lọ́wọ́ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí òní kọ́ torí ọ̀la ni o torí pé ntáyé bá sọ dà òun ni wọn ó fi bu ọ̀bọ̀ bá dọ̀la ẹ yírí ẹ wo lápètò ètò lápé yírí ẹ wo àlejò mi ti ń wọlé bọ̀ mò ń bọ̀ wá.

ọjọ́ ọmọgun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde orúkọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàá mẹ́rin kan nínú ikọ̀ ISWAP àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ òkèrè mẹ́ta tí wọ́n nígbàgbọ́ wípé wọ́n jẹ́ gbòǹgbò nínú ikọ̀ alákatakítí ISWAP ọ̀hún tí wọ́n kópa níbi àkọlù eléyìí tí kò ṣẹnure eléyìí tí wọ́n fẹ́ gbìyànjú láti ṣe ní agbègbè kan níjọba ìbílẹ̀ Kùkáwá nípínlẹ̀ Borno. Àjọmọ̀gún jẹ́ kó di mímọ̀ wípé àwọn ṣe àwárí àwọn nǹkan kan eléyìí tí ó fún àwọn ní tó jẹ́ gẹ́gẹ́ bí atọ́nà fún àwọn níbi ètò ìwádìí àwọn ṣe bí àkọlù tí àwọn ikọ̀ yìí tí wọ́n fẹ́ gbé ṣe òun ni àjọmọ̀gún dá wọn lọ́wọ́ kọ eléyìí tí kò mú kí àkọlù náà kó yọrí sí rere. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé níbi àkànṣe iṣẹ́ yìí ni wọ́n ti ṣe àwárí àwọn ohun èlò kan eléyìí tí ó túbọ̀ tú àṣírí àwọn nǹkan kan sọ́wọ́ àjọ ọmọgun ẹni tó jẹ́ alūkkóró Adele alūkkóró fún ikọ̀ ọmọ ogun Operation Adenkai ìyíwọ̀n gágun Ahmed Gani ó jẹ́ kó di mímọ̀ pé ẹ̀rọ fídíò kan wà eléyìí tí àwọn rí lásìkò àkànṣe iṣẹ́ náà ó ní ẹ̀rọ fídíò ọ̀hún sì ṣe ìrànlọ́wọ́ fún àwọn láti lè fi ṣe ìdámọ̀ iṣẹ́ àti ipa tí àwọn ọmọ ikọ̀ àti láwí ọ̀hún kó ó ní nínú ẹ̀rọ fídíò ọ̀hún ni àwọn ti rí olobó nípa àwọn ọmọ ilẹ̀ òkèrè méjì kan tí orúkọ wọn ń jẹ́ Abu Isaac wọn ni ọmọ ilẹ̀ Palestine ni ẹni tó ṣe wípé ojúṣe tirẹ̀ ni láti máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ikọ̀ àti láwí ọ̀hún wọn wá ní ẹlòmíràn tún ni Abu Taiba tí òun jẹ́ ọmọ ilẹ̀ Morocco wọn ní ojúṣe rẹ̀ ni òun ni dókítà fún àwọn ikọ̀ àti láwí yìí wọn ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti ṣe àwárí tání ẹnì kẹta tó jẹ́ olùrànlọ́wọ́ àwọn ikọ̀ àti láwí yìí tóun náà tún jẹ́ ọmọ ilẹ̀ òkèrè.

ẹni tó jẹ́ adarí olùrànlọ́wọ́ igbákejì olùrànlọ́wọ́ tẹ́lẹ̀ rí fún àjọ ọmọogun dss dennis amakre ti jẹ́ kó dé mọ̀ pé akọlù tí orílẹ̀-èdè nàìjíríà ń kojú ti kọjá akọlù abẹ́lé pé ó ti ní ọwọ́ ti àwọn ènìyàn ilẹ̀ òkèèrè nínú ó ní kódà wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ atiláwí láti ilẹ̀ òkèèrè nígbà tó ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà ti wà nínú ewu àìsí ètò ààbò látàrí bí àwọn ikọ̀ àtìláwí orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ní ìfikùnlukùn tí wọ́n sì ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ikọ̀ àtìláwí mìíràn láwọn orílẹ̀-èdè àgbáyé yòókù ó ní ikọ̀ boko haram ti ń ṣe papọ̀ báyìí pẹ̀lú ikọ̀ kan tó jẹ́ ti ilẹ̀ òkèèrè tá a mọ̀ sí ikọ̀ al-qaeda àti ikọ̀ iswap ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ tí ó fi léde ó ní àwọn àjọ elétò ààbò orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára láti rí pé wọ́n gbéná wojú àwọn ikọ̀ àtìláwí yìí dennis amakre ti jẹ́ kó di mímọ̀ pé ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé sá lọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò ti jẹ́ ìkìlọ̀ ńlá fún àwọn ikọ̀ àtìláwí yìí ipe bí wọn ò bá tiẹ̀ gbéró ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti tún ṣe àkọlù sí ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà wọn ò rò wọn ò tuntun rò ẹni tí ó jẹ́ mínísítà tẹ́lẹ̀rí lẹ́ka àgbékalẹ̀ àwọn ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ẹ̀rọ àti ọgbọ́n orí èyí òun former minister of innovation science and technology uche nnaji ti jẹ́ kó di mímọ̀ níwájú ilé ẹjọ́ wípé òun kò ṣe ayédèrú àwọn ìwé ẹ̀rí nígbà tí ó ń kojú àwọn ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi kàn án nípa àgbékalẹ̀ ayédèrú ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga fásitì tá a mọ̀ sí nsukka university of nigeria nsukka àti ayédèrú ìwé ẹ̀rí ìsìnrú ìlú eléyìí tí a mọ̀ sí National Youth Service Corps Certificate ó jẹ́ kó di mímọ̀ wípé òun ò yí àwọn ìwé yìí àti wípé ojúlówó ni àwọn ìwé ẹ̀rí tí òun kó sílẹ̀ àjọ ICPC ni wọ́n wọ arákùnrin ọ̀hún ré iwájú ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń bẹ nílùú Abuja bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn gbígba àpapọ̀ àwọn owó oṣù tó ń lọ bí 29.5 million naira kan arákùnrin náà àti ẹ̀sùn lílu owó ní pọ́npọ́ àmọ́ nígbà tí yóò fèsì níwájú ilé ẹjọ́ ó ní kóun kò jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan òun yìí gẹ́gẹ́ bí ó ṣe ń sọ níwájú adájọ́ Joyce Abdulmalik ẹni tí ó padà fún ní ìgbọ̀wọ́ pẹ̀lú onídùúró kan eléyìí tí wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba kí ó sì wà ní ìpele 15 ìyẹn grade level 15 pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà ogun naira bákan náà ó jẹ́ kó dímọ̀ pé onídùúró rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbé nílùú Abuja adájọ́ ni ó wá ṣe bẹ́ẹ̀ tún pàṣẹ wípé kí uche nnaji kí ó ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí ìrìn àjò rẹ̀ èyí unofficial passport rẹ̀ síwájú ilé ẹjọ́ tí ó sì ṣe bẹ́ẹ̀ tó sún ìgbẹ́jọ́ náà síwájú igbákejì olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ìyẹn ní ìpínlẹ̀ ọ̀sùn ti jẹ́ kó di mímọ̀ wípé gómìnà adémọlá adeleke kò sọ ibi tí ó tò sí tí a bá ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ 50 ọdún tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ilé ìjọsìn kan tí wọ́n pè ní Union Baptist Church nílùú Òṣogbo Adérètì ó jẹ́ kó di mímọ̀ pé gómìnà Adeleke kò sọ ọ̀nà tí ó fẹ́ tọ̀ gan lẹ́ka ọ̀rọ̀ ẹ̀sìn ó ní tàbá wo ti ẹgbẹ́ òṣèlú APC àwọn ṣe àgbékalẹ̀ mùsùlùmí kan àti ẹlẹ́sìn ìgbàgbọ́ kan gẹ́gẹ́ bí àwọn olùdíje sípò gómìnà wọn ó ní ṣùgbọ́n ti Adeleke kò rí bẹ́ẹ̀ ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èyí fi hàn wípé Adeleke ò ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ní ìlànà ìpín dọ́gbadọ́gba tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àmọ́ gómìnà Adeleke fèsì ọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí ó jẹ́ kó dímọ̀ pé òun ti pa idán ribiribi fún àwọn mùsùlùmí nínú ìṣèjọba òun látẹ̀yìnwá ní ìpínlẹ̀ ọ̀sùn wípé kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC ni yóò wá sọ ibi tí òun yóò tò sí lẹ́ka ètò òṣèlú agbébọjà tún ti jí olórí ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní nomadic basic school
igbojaye ni ijoba ibile itesiwaju ni ipinle oyo gbe salo eni ti won pe ni headmaster yi ohun ni ogbeni Matthew Kolawole Owade eni a daughter odun 60 years awon iko ajinigbe ni won tin be fun million lona 30 naira lati fi tu arakunrin ohun sile 30 million naira arakunrin ni won jigbe salo ni irole ojo saturday lasiko ti o ndaribo lati oko re omo re Abiola Owade ohun ni o kede wi pe phone baba ohun ni awon iko ajinigbe na ni won fi pe gbogbo ebi ti won si fin bere fun owo million lona 30 naira ohun agbenuso faje olopa ipinle oyo dsp olayinka ayanlade na mo jawi si isele yi o je kodi mimo wi pe ona oko ni won ti ji baba yi gbe ni agbegbe budo are o wa je kodi mo pe ajo olopa tin sise lati se awari arakunrin na Iroyin ekun ile tin tati gbo lati le ise wa Diamond 88.7 FM Ilorin leyin danu duro ranpe iroyin lakati le okere ati ti ere idaraya la ma mu wa si ti gbo yin an pada bo laipe